0: Ọlọ́run ni láti akúrayé àti àwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀. Nítorí tó fi dẹ̀sọ́dọ̀ sí orí òkun, ó ti gbé kalẹ̀ lórí iṣẹ́ omi. Kí ọba àkókò wọlé wà, dání ọba àgọ́ yìí. Olúwa tó lẹ tó ní agbára, gbogbo ẹni gbẹ̀mí ní àgbáyé. Pariwo go go go go go go. Pásọ̀ Fẹ́kẹ́yẹ mọ́rẹ̀ Babalábíyamọ ni mò ń jẹ́. Ẹni ẹlẹ́ni kò ní gbàṣẹ wáṣẹ lọ́jọ́ ayọ̀ ọmọ wa. Ènìyàn lè gbàgbé ènìyàn, ayé lè gbàgbé ènìyàn, máa gbàgbé ènìyàn. Ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ lè gbàgbé ènìyàn. Ìwọ́ṣẹ́ máa ní lọ́kàn wúgbọ́ lọ́rùn ò gbàgbé rẹ̀. Ará lè jẹ́ta gbàgbé rẹ̀ ṣùgbọ́n lọ́rùn ò gbàgbé rẹ̀. Àwọn ọmọ bàbá Joseph fi tìrẹ́ ti rẹ̀ ṣùgbọ́n lọ́rùn rẹ̀ ò sùn ó padà di ọba. Opó onígbèsè ọjọ́ ọjọ́ sínú Bíbélì ó padà di ọlọ́run ọlọ́run rẹ̀ ò sùn o. Ọlọ́run tó sì rántí Anna láyé ìgbà yẹn ó ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lónìí. Ìlàkọjá rẹ lórí ọmọ yẹn gbàgbé ẹ̀ nítorí adákẹ́ṣe ni lóore ni Jésù. Gbẹ́kẹ̀lé Olúwa sí mi lé Jésù. Yẹ dọ́gbọ́n kọ́gbọ́n àǹtí. Àbùjá ò sí lọ́rùn ọ̀pẹ o. Ibi tá a bá gbàgún lánàá padà bọ́lẹ̀. Tí wọ́n bá gbé ohun tó yàtọ̀ sí ti Ọlọ́run ká ọmọlé. Sọ fún ọpọ́ ò sí lé. Matthew 16:23.
1: Ṣùgbọ́n ó yí padà, ó sì wí fún Pétérù pé.
0: Ó yẹ.
1: Kúrò lẹ́yìn mi Sátani, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi.
0: Lórúkọ Jésù amúnikọ́sẹ̀ amúnisẹ́ Ọlọ́run kò ní dọ̀rẹ́ bí yí o. Gbogbo ẹni gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ á délé o. Ọmọ rẹ ò ní mú ọkọ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alábàáṣiṣẹ́ rẹ ò ní mú ọkọ̀sẹ̀ lọ́dọ̀ Olódùmarè. Ayé ò ní ṣe ọmọ rẹ lọ́nà. Ọkọ rẹ ò dẹ̀ ní ṣe ọ lọ́nà o. Wọ́n jẹ̀mí eléyìí ò ní ṣe ara rẹ lọ́nà ògo. Ọmọ rẹ ò ní ṣe bẹ́ẹ̀ rámọ́yé. Ìgbẹ̀yìn Júdásì ò dá ìgbẹ̀yìn wa máa dára o. Ìgbẹ̀yìn Sọ́ọ̀lù ò dá ìgbẹ̀yìn wa máa dára o. Ìgbẹ̀yìn Míkáẹ́lì ìyàwó Dávìdì ò dá ìgbẹ̀yìn wa máa dára o. Nebukadnessar rí ògo ẹlẹ́ẹ̀kejì lò wá rí ògo lo. Júdásì ò rí ògo ẹlẹ́ẹ̀kejì lò. Màtáyàsì la fi dípò rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ni ẹlẹ́ni dípò ọmọ rẹ̀. Júwẹ̀lì mọ Ọlọ́run wà ń mọ Ọlọ́run. Àìsáyà mọ Ọlọ́run wà ń mọ Ọlọ́run. Jeremiah mọ Ọlọ́run wà ń mọ Ọlọ́run. Mose dá Ọlọ́run mọ̀ wà ń mọ Ọlọ́run. Àwọn ọmọ rẹ yóò wúlò fún Ọlọ́run o. Ọlọ́run máa Abraham, Ọlọ́run máa dá ìdílé yín mọ̀. Ọlọ́run jàánú Jọ́bù délẹ́délẹ́, Ọlọ́run yóò jàánú ìdílé yín o. Ọlọ́run dá David mọ̀ nínú igbó aginjù, Ọlọ́run yóò jàánú fámìlì rẹ o. Ọlọ́run dá Jacob mọ̀, ó padà sọ ní Israel, Ọlọ́run yóò dá mọ̀, yóò sọ lórúkọ tuntun. Omi ò mọ̀ rí lọ́jọ́ ológun kò ní fọ̀sẹ́nikẹ́ni wa o. Ilé ológun àjọ fi ṣeré jẹ. À ń wúlò fún Ọlọ́run dọjú alẹ́. Ọmọ Eli ló dẹ ìrìn àjò bàbá wọn rú, ọmọ rẹ ò ní dẹ ìrìn àjò ayé rẹ rú o. Kò sí ọ̀rà tí àwọn ọmọ Eli ò kì í dá, ọmọ rẹ ò ní dára kara tí ó kó bá o. Ìwé ògo ìdílé Eli Olódùmarè ló fà ya lórúkọ Jésù, wọn ní fa ìwé ayọ̀ ìdílé wa ya. Ó yá tẹ́wọ́ kó o ṣàmì àbìlù ò ní ràn. Ipákípá ipá àwọn ò ní ká ọmọ rẹ. Ayé ò ní rí ọmú tọmọtọmọ. Bí wọ́n sá lọ furufú kò ní mú ọ. Ó jẹ́ lórí ilẹ̀ náà ti ṣe kò ní mú ọmọ rẹ. Ayé ò ní lé ọmọ wa bá. Ayé ò ní fògo ọmọ wa ṣòfun. Ọmọ wa di ominira lẹ́ni o. Ọmọ rẹ ọmọ mi ò ní rámáyé. Ayé ò ní fọwọ́ dígẹ̀ gáàn ogun ọmọ rẹ. Ariwo igbe oró igbe oró kò ní tọ́ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa. Ó ní farabaruwẹ̀ lórí àwọn ọmọ rẹ. Ọmọ tó rántí àwọn ti gbani yóò rántí gbogbo wa o. Oṣù yìí gangan ó yà gba ìyanu tiẹ̀. Ìrètí wa tọmọ rẹ ò tí gbàrí ó yà ẹgbà. Ẹgbà ẹgbà ọ̀rọ̀ tí ìran yín ò ní rí ó yà ẹgbà lẹ́ni o. Àǹfààní òtútùn ayọ̀ ó yọ sí wa tọmọ rẹ. Ọlọ́run ò sùn ìwọ gángan ni ìyanu kan. Ó dà ọmọ rẹ lórí ire kan báyìí. Olúwa nípa ó ti bí aṣọ tó gbò. Àsáyá 50:17 kò sọ ìjà kan tí ó ran ìwà àtọmọ rẹ. Ìfẹ́ Ọlọ́run ò ní sọnì nínú ilé yín. Sáńtì ṣiṣẹ́ ò ní ṣiṣẹ́ tọmọtọmọ. Olúwa ò ní dẹ́ bí yín sì torí ìyà. Orí ọ̀fẹ́ ni gbogbo wa jọ ń lò lọ́wọ́lọ́wọ́ a ní ṣe orí ọ̀fẹ́ yìí lo. Labalábá àwọn ò ní bà lórí ògùn ọmọ rẹ. Orí àjẹ ìjẹ tán ó yá ìgbàanú ilé yìí. Ọba Lọ́rà tí ń ṣe ohun àrà yóò fún ohun àrà tẹ́ ìwà àtọmọ rẹ lọ́rùn. Ọmọ rẹ ò ní fi wàdùwàdù dọ́bẹ̀ nù. Iyọ̀ ayé àwọn ọmọ rẹ ò ní dòbu. Ìmọ̀lẹ̀ ọmọ rẹ ò ní di òkùnkù. Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ápírẹ́ bẹ́ẹ̀ ìwà àtọmọ rẹ wò. Ìyá bàbá ẹ̀ ṣàmì eléyìí ara ò ní kan yín o. Ìlérí ayọ̀ máa ṣe lórí ẹ̀yin ọmọ yìí. Ọba aláṣẹ pé yóò ṣe ohun tí ì ṣe tọmọ rẹ ní àṣẹ pé. Lójú ayé rẹ àwọn ọmọ àtọmọ ọmọ rẹ yóò ṣoríire o. Àkọ́bí rẹ yóò rí ayé gbé. Àkọ́bí rẹ yóò rí mọ̀ nílògbà. Àkọ́bí rẹ lórúkọ Jésù a kò ní fò sánlẹ̀ o. Àkọ́bí rẹ ìgbésí ayé rẹ ò ní di rúdurùdu. Àkọ́bí rẹ ìgbésí ayé rẹ ò ní dàbí ti rú bẹ́ẹ̀. Àkọ́bí rẹ yẹ lórúkọ Jésù Kristì yóò rí ògo lò. Àkọ́bí rẹ ò ní tan ògo ara rẹ̀ bíi ti ń sọ o. Àkọ́bí rẹ ò ní sinú bíbí ti kẹ́ni o. Ọlọ́run ò ní ṣe ọ́ ní di ota omo ara re omo re oni sora re di ota re adojule ni iyaje ni koni dojule omo re o ipe banuje oni ba won gba lori omo o oni reru iya tomo tomo o eleru oran ma bere gbele ni o ale ka lori omo re o ya oluwa mu kuro komisa fe li dopinu leyi o eni wa isubu omo re yo isubu yakata o lori ogun aye omo re ma jesin anu olorun yanju oro re loni o ogun aye bori samsi ogun aye oni bori omo re na ba laro kaadi leko ni jade o olodun omo re je loju olore abani laye je koni ba ye omo re je kale oluwa ma toju omo re dojo ale o o bo lowo ogun jija leni tomo tomo o oluwa yo fun yin ni isimi lori omo aye omo re ti bere si leto oluwa yo bi aye omo re wo aro ni ni o tomo tomo ejo ni baba to omo re ya o edi aye de koni bele laarin iwa tomo re o ya gba adu ti o se daduro tomo tomo o ya gba ri ati ase yori leni o omo re ma se kongere o ni kagbagbo re ti o se safu o o ni romo re bu sekun ninu odun yi gbogbo lasigbo ti menu leye eje jesu pa re ati dide re yo je olo logun lato ni lo kete kete ma ibuje re ori ade re oni suta o ni gbe omo re lo pantiri gbe ogun iro keke ni bi koni da lori omo re ayo re lori omo yo di pupo oluwa nani re tomo tomo adani waye da olare tomo tomo gbogbo owo maje ma won ti o je won ma lato ni lo o du gbe owo maje ma won ti se won ma dide gbogbo owo maje mu awon tomo ma toju won gbogbo owo maje mu awon to ma layo lori omo won omo ara oni kose kode ni subu o omo ara oni lule omo ara ma se o to gbagbo ni re ninu odun yi o dadi ise yin ma dide agbo olohun gbo ise yin yen a fo loke epe kan mi ni koni ja o maje mu ko se se baje lori omo re maje ma latako o baje lori omo re o maje mu korofo yi o baje lori awon ebi yin maje mu ko le rogolo o baje lori omo re leni o oju olua ti nbe ni gbogbo yo da bobo iwo ati omo re o loruko je abo olorun ko daju lori akobi ko daju lori awon omo yoku lati le iwe omo re won ni ranse ibi si o olohun e ma bo te ba de school e ma gbo ko ni fo si o omo ara yo ni pakadara omo le iwe yi da o igbiyanju re lori omo loruko je yi o ja si ayo jesu oluwa wa ayin de ajo se mo le ri eri kankan asare gbo
2: níjọ kan mo fún mi ní jáde mi ní wọn ní kí n jáde ní ṣọ́ọ̀bù mi ní. ẹ wọ́n fún mi lẹ́sìn ìjọ náà wípé àdúrà yín àtàwọn prógíráàmù yín tẹ́ bá ń ṣe ẹni kí n máa tẹ̀lé kí n dè máa gbàdúrà mo dẹ̀bẹ̀ sí ní tẹ̀lé ẹ̀dùnú gbàdúrà. ṣùgbọ́n nígbà tó di lánàá ọmọ láńlọ́ọ̀dù mi ó dé láti ìlú òyìnbó ló bá wá síbi tí mo ti ń tajà mo bá kálà yìí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe fún pé kò mọ̀ sí owó lọ́ọ̀mì kò síbi tí èmi àtàwọn ọmọ mi ń kó lọ ó wá dúró títí ó wá wò mí bíi 40 minutes ó fi wò mí pé ó sọ fún mi ènìyàn pé òun bá mi san owó ọdún kan which is 360,000 ó fi ṣe transfer fún ìyẹ́ ẹ̀ ẹni tó tún tẹ̀lé wá tọ́jọ́ wá ìyẹn náà ló ń bá mi sanwó wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe transfer ó wá dé owó ọdún kan àti oṣù mẹ́fà fún odidi ọdún kan àti oṣù mẹ́fà ni màá fi gbé ṣọ́ọ̀bù náà láìní sọkọ́bọ̀ ọlọ́run bàbá alábìyamọ ààyè ló wà o.
0: mo fi àkọ́kọ̀ yìí kí gbogbo àwọn tó wá sí ìsọjí abẹ́òkúta àwọn ẹ̀rí tí ń wọlé ìwọ náà fi ẹ̀rí tiẹ̀ ránṣẹ́ sórí ní ọjọ́ sunday ní ọ̀lànì church gbogbo ènìyàn tó bá fẹsẹ̀ tẹ́bẹ̀ yẹn ni mo fẹ́ fún ní òróró ojúrere ẹ̀yin kan wà ti gbòòróró abiyamọ festival tẹ́lẹ̀ eléyìí ni mo máa fi ṣèkejì rẹ̀ tí ń jẹ́ òróró ojúrere ìgò kọ̀ọ̀kan fórí kọ̀ọ̀kan ni tó bá ń bọ̀ èèyàn márùn-ún ló máa mú dání aago márùn-ún aago mẹ́fà láàárọ̀ rí wípé ó ti dé ṣọ́ọ̀ṣì ní dálẹ́mọ bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac wájẹ wọn mọ o gbogbo ènìyàn jákèjádò ni ó da ọrẹ lẹni láti fi gbé ètò rédíò programu yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ o ìbàjẹ 2000 ìbàjẹ 1000 ìbàjẹ 500 naira ẹ ti ọwọ síwájú ọwọ tó tẹ síwájú ìbùkún ńlá ló fi gbà o ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
3: hello hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank
0: Abiyamo au ni ma bo je mo.
4: From Lagos, this is
5: Jordan.
6: 5 5 FM. This is Jordan 105.5.
7: Station with the voice for

0: ṣeré
1: yóò ṣeré
0: ṣùgbọ́n
1: ẹnikẹ́ni tó jẹ́wọ́
0: tó
1: kàn sílẹ̀
0: yóò rí àánú
1: ìwà náà kọ́lẹ̀ kò lè rí àánú oṣù àánú olúwa oṣù orí ọ̀fẹ́ rí kọ́ sílẹ̀ kò lè rí àánú yá lọ gbàdúrà wà máa sọ pé olúwa olúwa o òkúta ìdènà wo ló wà nínú ilé wa ó yá olúwa ẹ̀fìn náà yí dànù òkúta ìdènà wo ló ń dènà gbogbo ọmọlógún ilé wa olúwa ẹ̀fìn náà yí dànù ó yá sọ dà dùà
0: má
1: pé má tàlí má rúbi à réke tó tóbi à rúbi kàńdà lé probosi lé katabababa jésù olúwa wa
0: amen
1: gbómìnlẹ gbóró orúkọ jésù ọwọ iná kọjá nínú omi yẹn. Àṣẹ ìwòsàn wọnú omi yẹn jésù alágbàwí wa
0: amen
1: níbi bó bá ṣe gbómi yẹn dání bá ń ka sam tírìsì ìṣẹ̀lẹ̀ kan bàmí kan máa ṣẹlẹ̀ bó ti ń ka tírìsì ní gbogbo ilé tó gbé ń gbọ́mi ìwọ má gbàgbé bàmí ka túùsì bó ti ń ka sam túùsì ka 35 sí ibẹ̀ lógún yẹn wọlé sí o dẹ̀ ní gbọ́ nípa jésù alágbàwí wa amen. Ọmọ orúkọ rẹ kí ni jésù ṣe bí tó ti wá.
2: Orúkọ mi ni Bùnmí ọmọ Abimbọ́lá.
1: Yes.
2: Bọ́lá Ayétòrò.
1: Ayétòrò kí ni Jésù ṣe.
2: Ìgbà tí ọmọ mi ní problem ó lọ sí Cairo.
1: Cairo.
2: So ìgbà tó ń lọ sí Cairo mi tètè sọ fún bàbá ilé mi ò tiẹ̀ ṣe aṣáà mi kó lọ. Ó wá débẹ̀ láti bí 4 months tó ti lọ ó ṣàbẹ̀rẹ̀ sí ń lé ó ń dà láàmú lọ.
1: Oṣù mẹ́rin tó ti lọ sí Cairo wọ́n bẹ̀rẹ̀ sí nílé wọ́n dà mú ọmọ ẹ̀.
2: Tó bá lọ síbi iṣẹ́ lé náà máa lé. So ọ̀gá tó wà mú lọ wá ní pé kí ló dé kí ló ṣe ó wá ń ké ń ṣàn pariwo pé mọ́mí ẹ̀ wá ń kọ́ ṣe sọ̀rọ̀ mi. So ó wá dijọ́ ẹ̀ bí mo ṣe èmi yìí kọ́ ni kí n máa bọ̀ lọ́dọ̀ bàbá mi kọ mo wá ṣàwájọ Thursday mo ṣe lọ́dọ̀ bàbá mo wá kúnlẹ̀ mo bá wọn ní ṣé kí ló dé tí mo ṣe sọ fáwọn láti jọ mú ní iye mi ò tiẹ̀ wá ṣí sí rárá. So wọn wá ní ṣe mo ní fọ́tò ọmọ ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà sọ wọn ní kí n mú fọ́tò ọmọ ẹ̀ wá pé kán lọ bá pé kí n buyọ̀ sí wọn á lọ bá mọ́ mi mo ra ìlú wa bù sórí.
1: Kábíyèsí.
2: Bó ṣe bù sórí fọ́tò bàbá wa gbàdúrà fún mi.
1: Wọ́n
2: ṣàṣe wọ́n ní kí n lọ síwájú pẹpẹ kí n lọ ní kí n fi ojú ẹ̀ sí 21 times wọ́n ṣáà pray fún ọmọ yẹn wá ní kí n máa lọ pé ìyanu máa ṣẹlẹ̀. So mo ṣáà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan torí nǹkan tó ṣe yẹn ó yà mí lẹ́nu. Bí ọmọ yẹn ṣe pè mí ni ẹ pé mọ́mì ìyanu ti ṣẹlẹ̀. Bàbá Ọlọ́run ló bàbá ìgbọ̀n ó ní ìgbà tóun ẹni tó fẹ́ tóun tó ń gbé òkú kóun lọ bá ṣiṣẹ́ ó lóun lọ sílé wọn ó lọ gbà mú mi òun ò lè bá ṣiṣẹ́ pé òun ò ní agbára ó ní sọ pé kí ló dé tó ṣe lè báwọn ṣiṣẹ́ pé torí kò sọ ìgbẹ́ òyìnbó ni wọn ó ní ẹni tí tó bá fẹ́ ṣe tó bá ṣe wọn ẹni kò ṣe tó bá lè ṣe ijọ́ kejì fi lẹ̀ máa ṣe díẹ̀ díẹ̀ ó ní wá ní pé òkè mà ó ní búbà náà fún wa gbé òun láti ibi tí òun ti ń gbé ibi tóun ti máa bá woman yẹn ṣiṣẹ́.
1: Kábíyèsí.
2: Ó nígbà tóun wá bá woman yẹn ṣe fọ́sẹ́ olówó tó wá lé òun olówó sọ pé kí ló tó wá lé òun ní bó ṣe wá lọ sí ibi tóun wá ń gbé olówó gbé òun padà ó wá padà wá gbé òun. Nígbà tó wá gbé òun wá ní pé òun ò mọ̀ nǹkan tó ṣe pé àánú nǹkan ṣe pọ́lọ́ sọ pé òun wá pé òun padà.
1: Kábíyèsí.
2: Ṣé òun máa ma ṣe òun bí ọmọ. The funny thing tó wá yà mí lẹ́nu ni pé tó yà ọmọ yẹn ni pé ó níbi táwọn ń gbé àwọn gọ́vnọ̀ ló ń gbé bẹ̀ ní ẹ́stéètì ńlá ló.
1: Ní Cairo ẹ pàṣẹ wá fún Jésù gbogbo ètò.
2: Ó ní máa yẹ wúmà yẹn ní owó bíi àti ọkọ̀ tó wọ̀n sí Nàìjíríà pé ní Cairo pé bọ̀dé ọkọ̀ máa ń wá ni US ló ń gbé. Wọ́n wá ń bèèrè lọ́wọ́ pé báwo ló ṣe ṣe fún wọn sọ pé ibi tóun iṣẹ́ tóun ṣe òun kọ́ lòun gba owó ẹ̀wọ̀n máa gba owó àwọn kan ló ń gba owó òun o. Passport ẹ kó lọ́wọ́ òun ọ̀gá òun lọ́wọ́ sọ pé kóun má wọ̀ rí òun àwa nǹkan ṣe sí ó wá pè mí pé mọ́mì mo wá ṣàlàyé pé ọ̀dọ̀ dáàdì ni mo torí mi àti ẹ̀tí wábí báyìí rí mo ní ọ̀dọ̀ dáàdì ni mo lọ ó ní mọ́mì ẹ̀ lọ sọ́dọ̀ dáàdì o pé kí wúmà yìí ṣe mí lóore ni olówó.
1: Ẹ bá ń pàtẹ ẹwọ́ fún Jésù. Má gbàgbé kábíyèsí ẹgbẹ́ Bùnmí Abimbọ́lá látàyè tòrò ẹ wo ṣe tọ́ba òkè ṣe nu ọmọ ayé ọmọ ẹ̀ tó lọ sí Cairo ọmọ tí wọ́n ń fìyà jẹ ní Cairo tọ́ga rẹ̀ sì sí pásítọ̀tù rẹ̀ ìyá rẹ̀ bá wà ìtọ́ni nìkan lọ nílò agbàdúà mọ́mì àríran ìtọ́ni jáde adayọ̀ sórí orúkọ ọmọ yẹn àbí àwòrán rẹ̀ mọ́mì bí tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn látọjọ́ yẹn lọmọ yẹn ti rójú rí àwọn tó wá bá pàdé wọ́n ṣiṣẹ́ ní governor house níbẹ̀ mọ́mì wọ́n ti bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọdé ìtayé ọmọdé yìí padà pẹ̀lú àdúà tá a gbà fún pẹ̀lú ìtọ́ni lórí pẹpẹ ta lọ́mú ẹ náà wà ní Cairo wo bí tóun náà ń jìyà lọ́wọ́lọ́wọ́ orí ọ̀fẹ́ tábí mọ́lá rígbà tọ́mọ ẹ̀ rígbà àwọn náà rígbà káyé ọmọ ẹ jáde kúrò nínú ìyà kó dẹ̀ máa jìyà wọn kó dẹ̀ fayọ̀ dúpẹ́ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa yí padà jésù alágbàwí wa àmì gbọ́ dáadáa ìwọ náà lè mú dé torí afẹ́fẹ́ bó o fẹ́ rí mi appointment date ọmọ yẹn ọmọ yẹn ló tó ràn yá ẹ padà wá wo bí nígbà torí iṣẹ́ ìyanu abàmì tí ó ju ọjọ́ orí rẹ lọ ó dẹ̀ máa dára fún ẹ ìwọ náà má gbàgbé bá mi sọ̀rọ̀ àmọ́ kò múlẹ̀ látorí orí afẹ́fẹ́ ó dẹ̀ máa dára fún ẹ.

0: gbẹ yan mo Olorun bi yemi o ba si kini yemi o ni si se testimony ojojumo ni abi ase tin jade ni gbogbo igba abi nti baba mi ologun ajobo ndanwo ninu aye awon mo Olorun iyemi si o gbogbo eyan ni Jesu o ma se ante ba woju patako wa ni church. This is defined overtaking by testimony. On to fi le won ba to fi ya won le lodun yi o ni eri. Bibeli so pe we overcome the devil by the blood of the lamb. Asegun dragon ni na nipa eje oduagutan and by the word of their testimony. Eyin o ti di asegun afigba to ba to bere si su eri. Bo ti wule ki eri yin o bintin to sa. Iwo so jade. Ko wa won ti baba mi ologun ajobo. Ko won ti o tun gbe jade. Bo ba ti dupe ti le. Imi o tun jade. Tun dupe ti le. Imi o tun jade. Asiri awon omo Olorun ye. Eyin omo Olorun, eyin wo eje nbi gbogbo akobi omo mo le wa edide. Eyin le lola o. Eyin le ni ola o. Is still the festival of the firstborn as it tun wa lenu e. Enikan ni woli, won le fa awon firstborn ni nkan kan. Yin to fun yin. Yin to fa awon firstborn lola na ni Sunday service. Bi ogo se nje ti Olorun gbogbo firstborn ti ba ngbo mi omo ilu to wa be ni si fun ni anointing oil gbogbo eyan ni je fun la anointing oil awon ti won o si nbe at least bi mo se nlo se ko ni isin mo nlo fa won kan la anointing oil mo gbo ni enikan ni mbo le mbo ni o so di mo nbo eyin wo le fe testimony o fe ki Olorun ko bi owo o fe gbo won ara re o ya dide. So le ba mi ki hallelujah nla meje ati ogo meji oni nine. So ni gbogbo bi te ba wa, somebody stand up and shout seven hallelujah.
1: Great music and fantastic teams in making you the best entrepreneur.
0: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ogo meji, ogo fun Messiah. O ye gbe ese meta siwaju tewo si mi. Mo duwo ninu ipe ti Olorun fi pe mi gege bi woli Olorun. Mo so tele pe bi an ba ji o se ami ni igba meta tenikan gbo okan se lohun ke enikan kan gbo iba se nti benu leyin. Mo so loruko baba to ma ti temi mimo o su ni wa ni testimony soro in the name of Jesus. Eyin omo Olorun se n sasiri to pa testimony fun o bi wo na ba fe iwo gbo tenikan. Bo testimony, iwo na so testimony. Asiri to wa nbe niyan. E ma binu pe mi o wa su bi alara. Laaro yi ati lana, be na ni nsin ni wa su bi alara lola. Iroyin ayo ti kunle. Ani kete to ba ti le gbo ti enu o jade. Enikan ni woli won le nbo leko, mo nbo lo sodi. Ibu mo ti fe de be tan gan. 7 ni si 9. So ipade idaji ni. Nta ba se ni 7 si o wa pe waju 9:30 ni Jalisco feed engineer e je ki pastor Tobi oso bi ta nbo ni osodi mo ti so lana. So ati bi fun awon eyan awon bi ya bi awon 5000 ma fun anointing oil emi Olorun lo ni ki se be testimony anointing oil.
2: Gbogbo eyin te wa lo sodi te wa nsogunle te wa laja west state te wa 798 gbogbo eyin te wa musin gbogbo eyin te nbo lati ketu alapere bariga bagada ebere osodi bolade bus stop e so pe lo Jalisco field leyin osodi solo local government. God bless you.
3: Oruko mi ni Temi Tope Awi lati United Kingdom.
4: Lati leti wa? Ah, awon ero London won wa ba mi Nigeria yi o. Mi n ba bo to se ami ona ti e na si. Yes sir.
3: Mo dupa lowo Olorun ore oke yi fun ore nla nla to se ninu aye mi. Nitori ninu omo baba mi ko seni to kuro lorile de yi.
4: Ko sen to ku ni Nigeria ri.
3: Ko to ri pe mo wa si ori oke yi mo ti lo embassy ngba merin
4: 4
3: times ti o si nkan kan to jade lati be sugbon ni 2023 June precisely mo wa si bi
4: e wa bi
3: lati tru omo obirin kan re mi oluwa toyin o wa nbi
4: o ma nbi bayi
3: o wa nbi o ma n o fẹ́ràn yín gan, o máa ń advertise yín gbọ́ program yín lọ́sàn lóru. Ṣùgbọ́n nígbà tí mo wá síbí ní June yẹn, mo mú passport mi dání, mo wá ṣe prayer, ẹ̀dẹ̀ ní ká ṣe ọrẹ kékeré bíi ₦5,000. Mo gbìyànjú mo ṣe. Ìgbà tó da November, mo lọ sí embassy, UK embassy. Wọ́n fún mi ní visa, working visa, 5 years.
4: 5 years working. Náwó ẹ bọ́ ọba ní passport ẹ̀wọ̀ náà ná, gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń gbọ́ mi ńlé. Wọ́n láwọn kò sí ẹnìkan ní ọmọ ìyá wọn tó kọjá bọ́dà yìí. Orí tiwọn ni ìtàn ìran ti change. Mi ìmọ̀lù ti ń wù ọ́ lọ kó tó di July. Àmọ́ àmọ̀bọ̀ yóò lè ṣe àmì pẹ̀lú agbára ọ̀nà tiẹ̀ náà ṣe. Agbára tó ṣínà fún bàbá yìí kan sí àmì, ó ṣínà fún wọn náà. Sit down, working visa. Ṣé ẹ ti wà ń gbé bẹ̀ẹ̀ ni?
3: Mo ti lọ láti 2024 January 2024 ni mo lọ. Nínú 2024 náà ni mo ṣe visa àwọn ọmọ mi.
4: Ẹ ṣe visa àtàwọn ọmọ yín náà.
3: Àwọn ọmọ yín wọ́n bẹ̀rẹ̀ wá ní 2024 October 2024. Láti ìgbà yẹn, mo máa ń dán ìpè bàbá mi wò.
4: Ẹ ń dán ìpè mi
3: wò. Mo máa ń dán wò. Ìgbà míì mo lè fẹ́ wọ train. Tó yẹ pé tí bá ti miss train, mo máa lùsì iṣẹ́ mi, mo máa miss iṣẹ́ lọ́jọ́ yẹn. Màá sọ pé tó bá jẹ́ ìwọ lo pé ọ̀dẹ́kúnlẹ̀ pàfra. Ìwọ train yìí o ní láti delay fún mi kí n dúró kí n wọlé kó tó gbéra. Ó máa ṣẹlẹ̀ láìmeyé ìgbà bẹ́ẹ̀ tó yẹ pé tí bá ti wọlé bí after ti bá wọlé tán ni train aṣẹ́ máa lọ. Mo gbàgbọ́ ní pé bàbá yìí Ọlọ́run ṣì ń lò wọ́n gidigidi. Tó bá sọ pé ògùn lẹ̀ ń lò ó tẹ wà lọ́rùn ká máa ṣe lọ.
4: Bí ọmọ yẹn lórí wọ́n ẹ ti ọmọ mélòó làwọn yín? Àwọn mélòó?
3: Mẹ́ta
4: làwọn ọmọ yín. Àgbé ọwọ́ lórí ẹ sì ti kó mẹ́tẹ̀ẹ̀ta wọlé. Àti?
3: Àti ìyàwó.
4: Ṣé bí ẹ ti ń ṣiṣẹ́?
3: Bẹ́ẹ̀ni.
4: So testimony náà lẹ wá sọ ń lé báyìí.
3: Bẹ́ẹ̀ni mo wá ní sẹ́kítẹ́ bá nígbà bẹ́ẹ̀dẹ̀ yín, mo jáde ṣùgbọ́n ọ̀nà ọ̀kan mi.
4: Ọ̀kan yín ẹ tó wá ní ìsìn. Àwọn fẹ́ mọ wálé lóṣooṣù nú o. Ọlọ́run tó ní gbogbo ọ̀nà. Ó ní èmi ni ọ̀nà. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ wà ń bí. Tí ọ̀nà ń wọ̀ tí wọn náà fẹ́ mọ lọ Canada, ọ̀fẹ́ lọ US, ọ̀fẹ́ lọ UK, ọ̀fẹ́ lọ Germany, ọ̀fẹ́ lọ Australia. Bọ́ba ṣe kó yí ọ. Àṣẹ tó sí ọ̀nà fún bàbá yìí kó tó di oṣù July. Àṣẹ ìkó sí ọ̀nà fún wọn náà. Bàbá ìmọ̀ gbàdúrà gbogbo eré tẹ́ ẹ fẹ́ láyé kọ́ bẹ̀rẹ̀ sí jáde fún yín. Ọ̀nà ò tún tì mọ́ yín mọ́. Ẹ ti bíréèkì rẹ́kọ̀dù o. You will always be the best. Àṣẹ ti mọ̀ bẹ́ẹ̀. Àwọn ìyàwó yín àtọmọ yín bẹ́ẹ̀ báyìí. Nice. Ẹ dijú o. Wọ́n ya pants ìlú mi ni. Èmi náà gba pants. N tí mo kọ́kọ́ bọ̀ wọ́n bá nìyẹn. Ẹnìkan nínú ẹ̀yin méjèèjì wà ná pants tally. Ọ̀dà bínú tán wà ná dọ́là. Next.

0: gbogbo ẹyin tẹ wà lóṣòdì tẹ wà ń ṣógúnlẹ tẹ wà lájà west state tẹ wà ń 798 gbogbo ẹyin tẹ wà mushin gbogbo ẹyin tẹ ń bọ láti ketu alápẹrẹ gbàrígà gbàgádà ẹ bèrè oṣòdì bọládé bus stop ẹ sọ pé ń lọ jalè schofield jalè schofield lẹyìn oṣòdì sọlọ local government god bless you.
1: pẹ́pẹ́ yọ pọ̀ mọ́ láàárọ̀ yìí wòlé ọ̀dẹ́kúnlé ẹ̀bàfẹ́ àti dósòdì tú àwà péré ẹ mọ́ mi ṣe o ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ gbogbo ìwọ tó fẹ́ tẹ́rí sí testimony pápá gbogbo ẹ̀yin first born pátápátá mo fẹ́ ká gbàdúrà fún testimony mọ́ ń bọ̀ ẹ pé ẹni náà.
2: orúkọ mi ni ojo babajide láti ọ̀ṣọ́gbó.
1: ọ̀ṣọ́gbó lẹ́yìn ti wá.
2: mo do join orí òkè ní 2024.
1: last 2 years ni.
2: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nǹkan rere tí wọ́n ṣe ní ìdílé mi rí ọlọ́run ṣe fún mi.
1: bí
2: last year ni mo ṣe wedding kò sẹ́ni tó ṣe irú ẹ̀ rí ní ìdílé mi.
1: kò sẹ́ni tó ṣe white wedding rí.
2: kò sí ọlọ́run tún yọ̀ǹda 1 acre of land fún mi.
1: bẹ́ẹ̀ ṣe rí.
2: bẹ́ẹ̀ni sà ọpẹ́ mi nìyẹn sà.
1: ṣe báyìí mo mọ̀ láìkì àwọn testimony ti ń wà lákòóní. In ti won o se tenikan o se ri le yin ni 2026 yi kan se lo ami yen lo moke lo ri gbese odun eleyi lo ra le odun ilo okole jose male ko ni yes

0: gbogbo ẹyin tẹ wà lóṣòdì tẹ wà ń ṣógúnlẹ tẹ wà lájà west state tẹ wà ń 798 gbogbo ẹyin tẹ wà mushin gbogbo ẹyin tẹ ń bọ láti ketu alápẹrẹ gbàrígà bàgádà ẹ bèrè oṣòdì bọládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹyìn oṣòdì sọlọ local government god bless you.
1: Gbogbo bí ẹ bá ti ń láǹfààní àti gbọ́ mi ni tó rẹ́mi ọlọ́run ló ní kí n wá and ibẹ̀ mo ti rósùmà ibẹ̀ ẹ̀yin tẹ̀ wà lọ́gbà ẹ̀yin tẹ̀ wà lágége ẹ̀yin tẹ̀ wà ń bẹ́ gàgan kí gbogbo bí ọba wà ní tó lọ́n bá ti fún ọ láǹfààní láàárọ̀ kùtùkùtù 7 níta bá ṣe di aago mẹ́sàn-án àbọ̀ ó ti tó sà wọ́n rán mi ni ṣé bọ́ ń gbọ́ bí wọ́n ṣe ń sọ àwa la sọ pé n tí ó ṣẹlẹ̀ ré lẹ́yìn ìgbà tá a ṣetán lánàá ẹ̀mí olúwa ni kò sẹ́ni tó wá 7-7 tí ò ní rówó lóṣù àfi tí ọba fẹ́ ṣẹ̀rí ẹ jẹ́ mọ́ fi lè ṣe lọ.
2: olú olúwa o mọ̀mọ́rẹ́ ibi ẹ bá mi dé lónìí o àánú là ní bàbá mi o ẹ kúrò lẹ́sà kò sí olúwa olúwa sọ agbára yín dọ̀tún agbára ọlọ́run ìfàmì òróró yàn yóò nígbẹ o bàbá mi o ẹ lá máa gba ìpè ayọ̀ ní àná mo gba ìpè ayọ̀ ní alẹ́ àná o we've been praying to God for my fiancé stay the Lord granted him his stay yesterday. Lord, we are grateful. Thank you, Lord. Thank you, Baba Miu. Lenny, no, but she couldn't Jesus sit. No, she didn't. Maybe not really a lot, 200K. My Sunday, that may want me. Sin. And she will, may the Lord continue to uphold you in Jesus' name. More anointing in Jesus.

0: Amen. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni ó kẹ́ǹdé Akintoye lorúkọ mi, mò ń pè láti Agbára. A kú program ànọ́sà, a máa pọ̀ sí ni ó ànípẹ̀jì. A ní a máa rí owó ìfà, mo rí owó lẹ́ni o. A bá yẹ parí 77 lánà yẹn ní ìrọ̀lẹ́. Lọ́rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ní kí n fi support owó school ọmọ mi, àbábá mi pé ń dájú o. In fact, mo rí sísá ìbóyè pọra mọ́lẹ̀ lánàá pẹ̀lú 20,000 tó rí à láti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí, kò ní pẹ̀jì. A ní wáyé tí bàbá mi, mọ́nà 90, ẹ bá mi kí màmá. Ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Tó lẹ ti ní ẹni tó bá sọ̀kọ̀ tó lọ́run ṣe fún. Kò ní ilé tó gbà, kò ní bàjẹ́ kankan, kò ní rí mi gbà mọ́. Ẹ̀rí mi nìyẹn o bàbá.
1: Ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀, àtàkọ́ bí ọmọ o, àtàbí bẹ́yìn o, àtiwọ́ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé. Ẹ wá nawọ́ bàbá gbà fẹ́mi náà lóṣù yìí. Mo fẹ́ sọ ẹ̀rí ìjọ jẹ́ mọ̀ pé nínú Kristi ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́ nawọ́ èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ̀, fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà. Mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tó mọ́ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá, ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun. Kí wọ́n yọjú sóhun torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ògo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Àìsáyà 22:24, ó ní gbogbo ògo ilé bàbá rẹ̀ láwọn sì fi kọ́ lọ́rùn. Olúwa, àkọ́bí ni mí, ògo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ máa lọ sí Osodi. Gbogbo ẹyin tẹ́ wà ní Osodi, Jalisco Field tó ń bẹ ní Osodi, ní Mọ́fọ̀lúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nínú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Bọ́ ń gbọ́ testimony nìkan òjọ̀ kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ńbẹ̀ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣe ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30 àtàwọn àkọ́bí tó ń bẹ̀ ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo ohun tí mo fún wọn ní Jesus City. Ẹ̀mi Olúwa ní at least nínú ìsìn méjèèjì, àwọn 225. Fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án ọkọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí ó bá fi di 12 ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìbọ̀ mi mọ̀ sọ́ni ọjọ́ Sunday, àátún pàdé, a ti ṣe ìbọ̀ mi lọ́sẹ̀ tó kọjá. Ẹ jẹ́ mọ̀ lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdámẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ Olúwa sọ fún mi, ẹ gbọ́ o ní àkọ́bí ọmọ ẹrú ẹ̀bọ 1200, ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹ̀bọ, kí wọ́n dawó rẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹ̀bọ 1200, mọ̀mọ́ rú ẹ̀bọ 1200 fọ́mọ rẹ. Olúwa mọ̀jẹ̀ ó ṣerú àbúrò rẹ̀. Ìyín tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tó bá ní lónìí ṣe, bó bá sì ní lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number church rẹ̀ 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bíyìn ọ̀bá yé yín sí, ẹ lè lo eléyìí 2017-42-90-47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. First Bank sì nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn, ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ máa lọ sí Jalisco Field ní Osodi. Ẹnìkan ní wòlíẹ̀ fún wa lẹ́sẹ̀ Bíbélì tá a fẹ́ kà. Ẹsẹ̀ Bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí, òní ìwé Nehemiah chapter 1 sí chapter 6. Ìwé Nehemiah chapter 1
2: sí chapter 6
1: gbogbo eyan omo olodun ti won bi loni oye wa kunle
2: mo nawo mi soke aye to da ju laye oni ki olodun ko ji egbe lati se lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki dunun ko mo subu lu ayo e o serere dupe po to re mi o dupe o mo kan bi gbogbo eje cake elomi omo sonje ka ka ki koni ran ti eleda re
1: we nkan se ka tun fowo re polowo se olodun ayo ni eyin na da si pelu account number yen gbogbo eyan omo olodun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin
3: value innovation radio has never been this excited. This is Jordan 105.5 FM. Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM.

0: pardon me kan mo ni so o ma wa si program ta fe se ni on the 22 ninu fa pe ah o ni ewo emi ma fo ni so ni mo ma se mi ah abajo taye o de sun o ti suju en ti ba ti suju aye so sorry inu osu woli bayi ah eyan ki fi sere ba mi sa gbogbo awon program ta ba se ninu osu osu woli ni ise woli na lo ma je tawo eyan mo gba ti sile to mo gba to mo ba lowo ogun sorry sunday ola ororo akanse mo ni gbogbo eyan patapata la ma fu be ni ororo osu woli won e mi si ru e kemi kan lo fe kole fu e ati tu so pe won fe fun e lowo ti aye e o fi dide e won lo se pataki ju gba mi sa in to lo to jiyan o se pataki o in to ba na je o na ka su awon meeting ko ja pade gbogbo branches wa pata lati ma pe ro yin be ni gbogbo branches wa make sure pe iwo na wa nbe oro woli ni won e mi si e ma mura sile lagbara lo dio suwo o su ina ni o su woli on the 22 ta pade lu fa pe ibi kibi to ba wa gbogbo eyin te ba wojo oluwa fun omo kai e gbo bi sere ah e mo bi sere papa no the 27 ni lubadan wo e fi sere gbogbo eyin omo olorun te wa ni canada e mu ale o su to nbo yi woli nbo laarin yin wo e miss e gawa ba na kata aye ma dide oh no eyin ta jo lo jerusalem jordani e muranle kajo pade ka gbadua kedede da fuyan bumburi ka dase rekadi mahua bo palase aye adide oh no wala aye adide oh no e kama benu aye asiri olorun be pala won woli re ni gbati woli ba se debi kan o ne ile ki soro enikan e ja ko beyan meta meni po pe aye
1: aye
0: won ma n gba nkan lowo eniyan
1: won ma n gba nkan lowo eniyan
0: oluwa
1: oluwa
0: kilaye gba lowo
1: mi kilaye gba lowo mi
0: oluwa gba fun mi pada
1: oluwa gba fun mi pada
0: oya adua
1: orupa jesu emi ni ma o olorun se bi ma o kilaye gba lowo mi
0: pada pada pada
1: jesu oluwa wa
0: mo lawon se ti mo fe se but I just say bye.
2: Well,
0: I just say bye. Money aye ma ngba ka lowo eniyan. Baba e te ba wo dada re pe ko ri oju yen la. E le se se. Say ma ko fo ka bayen. Lai soran.
2: Without any vision.
0: E so ba wo ju a ma pe. E ba me di won mu. E ma fa baba e. Ere di eyi ti okunrin yi ti o se rina. E ma mu pa pepe. Iyan e ma mu pa pepe. Dite pepe dite ma bo pepe bayi wo ma baba were wo ta wo gele bi kapala yi to ko photo dari ma baba yi je ka da soro e aja baba yi wo na ma bo baba to dagba to wo so bi lesi e e fa o kan to wo do e ki le to wo leyin ma baba ba e ti dagba ti pe ka ma mo pe mo ba soro ẹmọ bàbá ẹ ẹmọ bàbá ẹ jà sáré dà mẹta lóhùn jẹ n kó bèrè kó ọmọbìnrin yìí wọkọ ìwọkọ bọ ẹsẹlẹ ọkùnrin tó wọ yẹlò yìí obìnrin tó wà lẹyìn fọkàn obìnrin tó wà lẹyìn fọkàn tí iye rẹ ò bá sí. má bọ̀ èmi nì á pẹ̀lú mi sí i má bọ́járe má dayọ̀ ẹ̀ yá o ti gẹ̀ tẹ̀ bẹ́ẹ̀. Mambo, ẹ jẹ́ kàn wọlé, ẹ jẹ́ kàn wọlé wa, ẹ jẹ́ kàn wọlé wa, ẹ kà sẹ one by one, ẹ kà sẹ one by one. Alagba, ọdọ yìí mo wà bá mọ̀ pé láì sọ fún mi, tí mo wọ yín lọ́kàn, mo mọ̀ wípé ojú yẹn ò rí nà dáadáa. Àbí bẹ́ẹ̀ kọ́, ẹgbẹ́ táyà bá wá jẹ́ dírávà tó ń wa ọkọ̀, tí ò bá wá rí hàn, ẹ sọ fún mi, báwo ni ó sì máa wa mọ́tò, iṣẹ́ kí lẹ́ ṣe sà. Se driver. Bọ̀ bọ̀ ẹ rí nà mọ́. Ẹ lè fẹ́ rí nà padà. Ẹ fẹ́ rà padà. Ẹ máa rí nà. Ẹ yẹ dúró báyìí. Ẹ dúró báyìí. Pẹ̀lẹ́ arámìnrin.
3: dídé dúró mo rí pé ẹsẹ̀ làálàá gan mo rí pé ń sásókè ẹ̀ ń sásísàlẹ̀ ẹ̀ ń wá ọ̀nà àbáyọ kìí ṣe pẹ́lẹ́ wò fún yín lọ́mọ ẹ̀ ní àwọn ọmọ ṣùgbọ́n mo rí pé omi jẹ́ńjáde wàràwàrà nítorí yín mo rí ọmọbìnrin kan tó tẹ́ sílẹ̀ ọmọ yín obìnrin dà ọ ti kú mo tún lé ọkùnrin one mo rí ọkùnrin two mo rí ọkùnrin three ọmọ ọkùnrin mẹ́rin lẹ́bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta dà àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwo ni ìwọ àti wọn báwo ni ìfẹ́ wọ́n tẹ̀yìn wọn sí ẹ ayé ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó o sá kàbàkàbà wọ́n fẹ́ bàyà jò rẹ jẹ́ wọ́n fẹ́ kí aláyẹ̀ kọ́ da ó dẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ ni bẹ́ẹ̀ láti jẹ wọn mọ láti gbádùn ọmọ àwọn ọmọ náà dẹ̀ ní wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà wọn wọn jẹ́ káwọn náà ríṣe ìgbọ́wọ́lẹ̀ nìkan wọ́n máa tú ọ sílẹ̀ àádẹ́ ka àwọn ọmọ ọmọ rẹ ò ní ṣòro ara rẹ ni ogó wà àmọ́ lónìí mo gbọ́wọ́ lé ọ rapi ẹ̀kọ́ sẹ́díà 1 2 3 out out the name of Jesus that you know yourself free. Baba, I'm not doing my work. Hello, sir. Hello. Hey, aye wa dara bayi. Oto adun melo te fi kego. How many years left in muti?
4: Let's say 20 years.
3: 20 years te fi muti. Nje e le se akanti. I need 20 years, yes. I want to tell that. But what are the mellow 2014 level?
4: 2014.
3: Let's 14 level. Born, we are here, but then what you but then move.
4: Oh, yeah,
3: I want that in or come by. But say, but then what in you? What you pass it, killer? I am coming. The reggae sing day. I felt that's again, brother. You must have some worker. What? You will bear some more tito. Allah, no, your name. Hey, Mamba Timbati. Oh, can you clear? But one mama can hear. But I do not look at you. You got about me get to become my wife. About me get a fat that's again, brother. But Mama, God bless you and you're done for you. Oh my God. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. Oh my soul, 19, 20. Oh yeah, get a copy of it, but more good. Get a beer, cosile. Number. Get a beer, cosile. Oh yeah, get a copy of it, but more good. But you make it to one. Meta, la como, la tiokiwa, a coco, a pony. Ekeji obirin eketa okunrin akobi akuje 20 years bo ba tin soro bayi mo kan wu aye kan lati wu awon omo yen mi o ti ri won koda mo wa oko mi o de ti iroko ije le so fun to sele taba sa e kan na wa yin toke so pa oluwa
4: oluwa
3: ti la ye gba lowo mi
4: ti la ye gba lowo mi
3: Oh!
0: Jesus.

0: aṣeyọdun ti ma ni ri ifọwọkọ ọlọrun lati gba aṣe atagbara fun aṣeyọri lọsẹ tuntun wọlé ìmàtíwá dé ní yòó nílé ọlọrun sọ fún pé gbogbo ẹni máa bára hàn lọjọ Sunday ó máa bá wọn dáná jẹ mú aṣeyọri nírin àjò ọsẹ yìí o gbogbo agbára tó ń jẹ òṣìṣẹ bí erin jẹjẹ ìlérí lọwọ iná àdúrà máa tẹ ìwọ máa dòmìnira wà á gba aṣẹ tó ń ṣàṣeyọrí ní gbogbo ọnà apá wòlé máa jẹ mú àtàwọn olórin àmì ló máa pẹlú wòlé mátíwá dé ní yòó ní ṣiṣẹ ìránṣẹ tí bàbá ó sì máa pàṣẹ aṣeyọrí sáyé gbogbo aládùúwà látago méje òwúrọ nínú ìjọ the new gas glory ministry lot 712 àlọ́ọ̀gì korodúrò church bus stop owó ní onírin ìlú Èkó 08033378254 bí wọn náà bá lè fara hàn lọ́jọ́ Sunday a máa dòròrò aṣeyọrí lé olórí ọ̀nì ṣàṣẹ tí mo lórúkọ jẹ́.
1: From Lagos, this is
2: your in 105.5 FM.

0: ogun salagbara mo o afiwo afiwo ogun salagbara mo o afiwo
1: oruko Jesu
0: amen
1: ipa ninu ipa agbara ninu agbara ede ninu ode ati oro ninu oro gbengbele ku ti wole ku arawo ti wole ku ti pile ti pile jiwi jiwi agbara okelera rabatata tayo le gbe mi kabiyesi ayan logo oba to ba lori on gbogbo en to ri ri okan kan rere oloju idi baba mi odumari oba nla ti fo ba joba ti roba loye ti gbadọ bale awon ba arabala kanso to mi gba aye kiji kiji ayan logo fun ose to koja adupe fun ose titun yi adupe fun anu to firin loni adupe fun owo agbara to fi ba aye wa pade gba ope wa
0: amen
1: gba yin wa
0: amen
1: gbogbo awon ti yo je alaba pe loni oluwa fi eri ba yin so
0: amen
1: eri wa yin ri
0: amen
1: eri polongo aye
0: amen
1: eri ba yin so
0: amen
1: lati wakati yi lo ara oni yin mo
0: amen
1: ikoro to dapo mu ayo yin emi mimo pe yin ni ya
0: loni
1: amen loruko Jesu adu ko gbe yin oro yin
0: amen
1: e o ra anu gba
0: amen
1: e o de se rere
0: amen
1: e o ni mo bo wo rere
0: amen
1: iyi pada rere ade baye
0: amen
1: ogo falo loki o
0: hallelujah
1: Jesu oluwa wa
0: amen amen amen Jesus
1: gege bi mo se so ni ijeta en je ba gbo wa ni ojo Tuesday mo so fun eyin eniyan wi pe awon eri kolu ko gba nsele lori oke
2: yes sir
1: sisi yi dani ma mi se bi kibi to ba wa o ti gbo eri awon to jeri ni ose to koja iwo na jo iwa ni Sunday leyi ki aye ti e na leri aye kan la wa ola kan la ni o gbodo mi se aye kan yi mo ti so ni opolopo igba wi pe bo ba wa saye to mi di iwa saye re se ati worun re gbeso o ni bo bible ti ma fi back e wa fun dada biblical example wa bible wi gbo fun awon kan ni mina marun o fe yan kan ni mejo o fe yan kan leyo kan eni to leyo kan ri ti e mole inu ina la gbeju si so nitori di eyi bo ba wa saye un to luwa ti lo se laye to ba ri se ko si awi jare lorun o adua lo si gbade be asiri de gbodo tu ko ba le mo gbese to ma gbe so ani awon adua ba mi kan ta tu gba lale oni bo ba miss ti ijeta ma miss toni bi oluwa ti nbe ti agbara re nbe adura oni se ti e ti loruko Jesu
0: amen
1: number 1 se se to lati gba
0: yes sir
1: mi o gbo dada
0: yes sir
1: eyin omiran fogo showo omiran kini mo pe
2: fogo showo
1: loruko Jesu ijoba yin faya lori aye no ye gbo soke ko gbadura
0: oruko Jesu oruko Jesu oruko Jesu emi ni mo o
2: gbo yin omiran fogo showo
1: omiran fogo showo
2: lori aye ni o
1: eso
2: gbara yin faya ijoba yin faya ijoba yin faya eso gbara ni ijoba yin faya loruko Jesu gbara ijoba yin faya gbo omiran afogo showo lori aye ni ijoba yin faya ijoba yin faya ijoba yin faya ijoba yin faya
1: Jesu oluwa wa
0: amen
1: number 2 sare gba dada gbogbo yin ti e ni ori ofe lati ma gba mo kiyin ku orire tori ko si eri ma tele sani
2: amen
1: igbe ku awon ika ikini mo pe
0: igbe ku awon igba
1: eyi ti ayan ma mi ha sinu re
2: eyi ti ayan ma mi ha sinu re
1: mo jade loni loruko Jesu
0: mo jade
1: ayan ma mi jade loni loruko Jesu
0: ayan ma mi jade loruko Jesu
1: e ma gbo igbe ku aha ni aye ta ni ha si Rubeni ninu bibeli iwo ki yo le tayo awon baba re lode
0: Jesu
1: ma gbo awon Rachel na de kan ninu awon omo e Benjamin loruko e
2: yes sir
1: e gba ti kini to bi tan bayi oni benu oni kan lo poruko e
2: yes sir
1: omo kini yen omo ikoru omo ipanuje
2: yes sir
1: ah baba e lo sare change pe a hot day o change si Benjamin so bẹ́ẹ̀ ni ìyàwó ọmọ Eli bímọ lóde ọmọ ẹ̀ nítorí pọ̀ bímọ ó ní a máa pe orúkọ rẹ̀ ní kábọ́ọ̀dù kò sí ògo fún Ísírẹ́lì mọ́ wá pariwo ìgbèkú àwọn ìka tí ìṣẹ̀dá mi wà nínú rẹ̀ jáde ó yá gbàdúrà
2: orúkọ Jésù orúkọ Jésù
1: akọ́kọ́ olóbó sọ́kọ̀ yẹ̀dẹ̀
2: igbe kọlọrun ikaniyan eti seda ni wonu loruko jesu
1: oyoyoyoyoyoyoyo
2: da mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade iseda mi jade ayan mo mi jade
1: pe adura bi meji to ku sare gbo eri omobirin yi omo eni to ti sori tinu lori omo e nigba to ma kokko mu omo yen wa bi akisa bayi lo omo yen we yan jade na esu se won ti yi sede pada won ti pa na sede e o jade o gba wi eri jade won oje oni je ko won oje o fi wi eri ye se kan re sugba lojiji nigba ti o wa adura ba isede re o wa kan lolorun wa ise fun nigba to wa ise fun to lo fi si oga baba ba won tun gbe lo si headquarter labuja iya yi ise lo ndupe lowo lo tun yira nle so sare gbe eri omo biye ko mo wi pe ko ti bo sori fun wo na be ni mo so fun e sare gbe eleyi kia
3: praise the lord oruko mi ni mrs adelan mutisola mo dupe lowo akoko ni pe mo dupe lowo olorun ma je mo akanti oke to yi ko fi ba kankan fi mi sile ije opo keji mi ni pe ikan na omo mi kan tetele bi odun kan meji seyin o ma nje ibanuje fun mi because igbe aye to n gbe but ninu ngba ta be 51 Wednesday yen olohun change so ya ye to the said that pe to lo se IT ibe na ti reserve to n sise even o ko pe osu meta to lo ninu ise yen to transfer lo se headquarter labuja mo ti mo so ni labuja lo wa mo de ma n gbo omo yen nu mi ma n du gan de mo tun pe lowo olohun because gba ti ma ti gbe calendar de le later ti ma ti need the financials owo ti ma ti ni olohun baba mi ma je ma kan ti oke mo need owo ti ma need 100,000 for no where elomi so pe o le pe mi pe mo mi lagbaja owo kan de wa lowo mi se fa saye ya lo na mo le baye pe ejo ejo mo saye need owo olohun sa ma pese to se pe olohun ma da se asugba won mo ko ba ko mo lowo ju be lohun mo pe olohun ma nse idi e keta mi ni pe mo si ma si le lo si olohun mo dupe fun olohun ti se lowo lowo ninu igbe idile mi ìdí ọpẹ́ mi lè bá mi kí aleluya.
4: Aleluya.
1: Aha, ẹ̀rí yẹn ló gbọ́ yẹn o. Bó ṣe wá gbọ́ ẹ̀rí yẹn kí ló tún wá ń dẹ dúró. Ìwọ náà gbéra sọ ní ọ̀la pàdé wa. Nọ́mbà 35 Ṣọ́ẹ́bì lọ́rin sí tọ́ nọ́mbà 30 Ṣọ́ẹ́bì Sàlámì Ahmed Street. Ṣẹ̀lẹ̀ Àpẹ́rẹ́ Adìjà. Ó bá ti dé ṣẹlẹ̀ ní ìtẹ̀lẹ̀. Ìwọ sá ti wọ mọ́tò láti Ayọ̀bọ kò lóun lọ sí ṣẹlẹ bus stop ṣẹlẹ àpàrà nìjà wọn bá ti jẹ lẹbẹ pọkadà kò ní ṣọọṣì bàbá kan tí òkè ló lọ ọlọrun ìgbà ni ṣì wà síbẹ ó ń ṣe bẹbẹ bíi tàtijọ àwa máa ń pàwé á ní àwọlá òsì mọbi tí òótọ dẹ ni bíbélì bẹyàn bá ti ṣe àdúrà gbà òun ni kò ní rẹsì ó ní ẹyin ó ní ẹyin ti rí ẹyin gbàdúrà tí ò ṣe sí torí àwa ṣe àdúrà gbà ni so tó bá tádùá bá kan ọ̀kankan ogun bí tó yẹ kó gún kan ogun aṣẹ kíni aṣẹ má fòjò pé ojo mọ nínú àdúà inspiration ló ní àdúà wàárí àlúgbà káyọ̀ká yìí kú èdìdí tó di ogun ayé mi kí ni mo pé
5: èdìdí tó di ogun ayé mi
1: ó yẹ máa tú
5: o
1: ó yẹ gbọ́n sọ́kẹ̀ kan gbàdúà
5: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mọ́
2: o gbogbo èdìdí tó di ogun ayé mi ó yẹ máa tú
1: ẹ̀yẹ èdìdí
2: ó yẹ máa tú
1: ó yẹ máa tú
2: ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú ó yẹ máa tú
1: olúwa wa
2: amen.
1: Ẹ lọ sà á ti ní kí wọ́n fi èdìdí di ogun ayé ẹ tí wọ́n ní ọjọ́ tó bá torí fi ojú kan tọrọ alujú ọjọ́ yẹn lògùn yẹn máa tó ṣẹ́ ìbọn ló ti fẹ́ rí tọrọ. Bí ò bá sí wòlíì Ọlọ́run tó lè tú àṣírí yẹn jáde báwo ni ó ṣe rí? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nọ́mbà wọ́n wá fi eléyìíṣe yìí tó máa gbà kẹyìn. Sáré ìtara ni kò fi gbà. Gbogbo ojú àwọn àgbà lára ògo mi. Ojú kí ni mo pè é? Lára ògo mi. Ẹ̀fọ́ dànù ẹ̀ṣẹ́ kí ni?
2: Ẹ̀fọ́.
1: Ó yẹ gbọ́n sọ́kẹ̀ kó gbàdúrà.
2: Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o. Gbogbo ojú àwọn àgbà lára ògo mi Olúwa. Ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù, ó yẹ ẹ̀fọ́ dànù,
1: ní ìsìn ọlá ní ẹ̀kọ́ta ó máa bẹ̀rẹ̀ ní ago mẹ́jọ. o ma bere ni agogo mefa abo ni egbe da number 7 olugbede street ni number
2: 91
1: mo loge the bus of ago mejo ni sibe na ma nbere gbe da so ko pade wa nbe boluwa ti nbe ti agbara re nbe wa ri ti e se
2: amen
1: e mo ku eniyan sare pe baba woli si ori number yi e je ke gbadua fun yin ko ba le mo wi pe ina ju ina lo electric lo ba tupa Jesu lo ngbenu wa soro jade ohun de lo nikiri lo ni asiri ogun ati kokoro ogun aye re lowo o se se lati gbenu wa fun won ase saye re lale oni
6: gba mi pe mi sori number yi lale yi mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun 09077090203 0917709023 0916185 6815 gba le kan si 09161856815
1: adara fun e
2: amen
1: jami dada oni je koro
2: amen
1: ogo fun lo loke o
2: hallelujah
1: yes oluwa wa
7: amen amen amen in Jesus name
8: mo dupa oluwa o with my money on lati masaba
9: iwo yo si wo ipo re won ki yo si simo ni oluwa wi kila won ohun to nda o laamu kila won ohun to so aye re degere mi ti tife oluwa o fi se ninu igbese aye re gbogbo e patani ko wa konu adura mo ni bi eto alagbara ti oluwa tin je wa ara re ti won pe ni pora disappear ninu ijo great intercessory prayer ministry gbogbo ojo eti friday ninu adura eto pora disappear ma nso keu leka ijo won to wa ni number 7 olugbede street ore lope bus stop egbeda leko laago mejo aro si meji la osan be ni si ojo aiku sunday yo ma waye ni gbogbo ojo sunday laago mefa bo si mewa owuro leka ile ijosan yi kan na gbogbo ojo ru won ize le so ma kanjogbon ti ogun igbesi aye ira yo si dohun awati ni bi eto pora to ma waye lolu ile ijosin won to wa ni number 13 salami ahmed street apara dija off your eye be lorin street itele ota ipinle ogun laago mejo si meji la osan isin ojo aiku sunday yo ma waye lolu ijo yi kan na ni gbogbo ojo sunday laago mejo aro si meji la osan prophet olusola emmanuel opaleye ti gbogbo eniyan mo si akan ti oke lolu aye o ma lo fun se iranse aye lati gba adura tabi itoni sona e pe 0916185 6815 tabi 0907709 0203 jesu nreti re o
10: from Lagos this is
11: This is Jordan 105.5.
12: Station with a voice for entrepreneurs.
13: Yes,
14: Atukiwa kabo lojo toni sori eto lese kese oluwa to beloba leminje omo baba tin ji o delicate bubo yan ti mo si mc giga loluwa alohun tolohun oni pelu mi bi na ni baba wa ninu oluwa baba woli ti olorun ti owo won ti sise ami ati se yan papa fun iran ti a wa yi baba woli olatunjita labi lati mo si baba woli lese kese baba woli saban ki buwara lesa
15: olorun agbaye o
14: jesu christi
15: Eyin tan gbo mi ni ale yi.
14: Yes sir.
15: Olorun woli. Apostle Ayodele Babalola.
14: Yes sir.
15: Olorun mi si wo mo kunrin lale yi. Olorun Timothy Oluwole Obadare.
14: Yes sir.
15: Olorun mi si wo mama yi. Ma gbo mi dada o.
14: Desi re o.
15: Olorun Atunde Olu. Olorun Apejuba. Olori o lori kan ti o nla koja olose wo wi pe nigba to le eyan lo se ran mi si o

0: fojúrí àti ayé tí a fojúrí. Tó o bá ní òye ayé méjèèjì yẹ, wà á ní ọ̀nà, wà á dẹ̀ ní testimony. Ayé tí a fojúrí, ó níbi tá a ti ń lo ọgbọ́n orí wa, èrò wa, àti ipá wa láti kó nǹkan tí a fojúrí jọ. Ṣùgbọ́n ní ayé tí a ò fojúrí, a ò ní agbára ńbẹ̀, a ò dẹ̀ ní ipá ńbẹ̀ ju wípé kí a ní ìsopọ̀ pẹ̀lú àwọn agbára tó wà nínú ayé yẹ. Bó o bá fẹ́ jí èèyàn láyé tó fẹ́ dìde, ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀, òun ni mo sọ fún yín pé ayé méjì là ń gbé. Ayé tá a fojúrí tá a ti ń fi ọpọlọ gbé nǹkan. Nínú ayé yìí, ibẹ̀ la ti ń ṣe ìfihàn ohun tó ṣẹlẹ̀ nínú ayé tá ò rí. Nínú ayé tá ò rí yẹn, ibẹ̀ ni nǹkan ti ń ṣẹlẹ̀. Invisible control the visible. Àwọn ayé tá ò rí yẹn, ibẹ̀ ni orísun. Ó dàbí igi tí wọ́n gbìn ni, gbòǹgbò ẹ̀ wà nínú iyẹ̀pẹ̀. Èso ẹ̀ là ń rí lókè. Èso ayé tá ò rí, ó là ń rí nínú ayé yìí. Ẹ kalẹ̀, ẹ kú àtàárọ̀. Alẹ́ yìí jẹ́ bí o ti ń wọlé lọ sùn, kí ọwọ́ agbára kó máa bá ọ lọ, kí àánú Jésù kó wà lórí ayé rẹ, kí májẹ̀mú Ọlọ́run kó wà lórí ìrìn àjò ayé rẹ ò ní dojúrú, ìpín rẹ ò ní dàrú. Mo fi ọ lé Jésù ọmọ Ọlọ́run lọ́wọ́, kí ayé rẹ kó pàdé àánú. Jẹ́ bí o ti ń wo ojú oorun lọ, wà á rí ọwọ́ rere Ọlọ́run. Bí o ti ń wo ojú àlá lọ, wà á rí ọwọ́ rere Ọlọ́run. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ, ojú ò ní ti ayé rẹ, ìrìn àjò rẹ yóò ní ìtumọ̀, ọ̀nà rẹ yóò là. Olúwa yóò ṣe ọ ní ire, ó ń wo ojú oorun lọ nìyẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ, irúgbìn tí máa ń tòru ba ayé ènìyàn jẹ, kò ní wọnú ayé rẹ. Bí mi ò bá fi òye ọ̀rọ̀ yìí yé ọ, ó ṣeé ṣe kó máa sákiri kó rò wípé àdúrà rẹ ò gbà. Olúwa ní kí n sọ fún ọ pé òun gbọ́ igbe rẹ. Bẹ́ẹ̀ni, Olúwa ní kí n fìyẹ dá ọ lójú pé òun gbọ́ igbe rẹ. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà rẹ, gbogbo ìtara rẹ, Olúwa lòun gbọ́. Olúwa lòun ò pa ọ́ tì, Olúwa lòun máa dá ẹ lóhùn. Ẹlẹ́ẹ̀kejì, Olúwa ní kí n sọ fún ọ pé kó má jẹ́ kó sú ọ nítorí pé rere ẹ ń bọ̀. Ọlọ́run dẹ̀ ní kí n sọ fún ọ wípé ìgbìyànjú ẹ máa lérè. Olúwa ní kí n sọ fún gbogbo abiyamọ tó gbọ́ mi lálẹ́ yìí wípé ẹ ṣíwọ́ ẹkún sísun bẹ́ ẹ bá ti ń gbàdúrà. Olúwa ní tó bá fẹ́ rí ọwọ́ òun, kó o ṣíwọ́ ẹkún sísun, kó o má fi ẹkún pàdé òun mọ́, kó o má fi ìgbàgbọ́ pàdé òun. Olúwa wípé lórí ọmọ tó ń bá òun sọ̀rọ̀ lé lórí ẹ, òun ó jẹ́rìí ara òun lórí ayé ẹ, lórí ìgbéyàwó ọmọ yẹ, Olúwa yóò jẹ́rìí ara rẹ̀ lórí ẹ. Olúwa ní kí n sọ fún ọ pé ìrìn àjò ọmọ rẹ yẹ máa ń padà ní ìtumọ̀. Olúwa ní kí n sọ fún ọ pé o ní padà sunkún lórí ọmọ. Olúwa ní kí n sọ fún ọ wípé òun ti ba májẹ̀mú ìtìjú jẹ́ lórí àwọn ọmọ rẹ. Olúwa ní kí n sọ fún ọ wípé gbogbo ipá àti agbára tó dìde sí ọ lòun ti sọ di aláìlágbára. Wòlíì rẹ nínú àdúrà wọlé sùn Fẹ́mi Daniel, olótún bẹ gbàdúrà bó ti ń wọlé lọ sùn. Lónìí, gbogbo ẹ̀yin ènìyàn tí a jọ ń gbàdúrà, ẹ̀yin ọmọ Ọlọ́run, ìrètí rẹ nínú Ọlọ́run ó ṣe kókó sá. Tó o bá ti sọ̀rọ̀ tínú ayé ọ̀dà, ẹnìkan ń bèèrè lọ́wọ́ mi pé bàbá ọjọ́ ń lọ. Olúwa ní kí n sọ fún ọ wípé ọjọ́ ò lọ ní àkókò tó ń dá, òun Ọlọ́run yóò bẹ̀ ọ́ wò. Ẹnìkan ń bèèrè pé ó ní bàbá ìgbà wo lolúwa yóò dá òun lóhùn. Olúwa wípé kí n sọ fún ọ wípé ní dídé òun ò dé nítorí ọ̀rọ̀ rẹ. Wòlíì rẹ tí ń fàdúrà wùsùn ó wọlé lọ sùn. Fẹ́mi Daniel, olótín bẹ gbàdúrà bó ti ń wọlé lọ sùn. Jẹ́ bó ti ń lọ nínú òru òní, agbára Ọlọ́run kó wà nínú ayé rẹ. Sórí gbogbo ohun tó ń rí nínú ayé yìí, àtowó o àti ọ̀la.
1: Awesome talk every day.
0: Àti ìṣòro àti ìdààmú wọ́n ní orísun. Ibi kan ni wọ́n ti bẹ̀rẹ̀. Ibi tán dẹ̀ ti bẹ̀rẹ̀ yẹ, tó o bá mọ bó ṣe lè àdírẹ́sì ibi tí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀. Gbogbo nǹkan níbẹ̀ yẹ a máa ṣẹlẹ̀ bí kò ti tẹ ẹ lọ́rùn. Ó dìgbà tó o bá mọ orísun yẹ, tó o dẹ̀ dúró síbẹ̀ tó jẹ́ pé ìwọ ló ń pàṣẹ níbi orísun yẹ. Ìgbà yẹ ni nǹkan kan kò ní ṣe lòdì sí ọ. Jẹ́ ṣe àpẹẹrẹ, tó o bá ní ilẹ̀, kò dìgbà tó o jẹ́ wípé òfurugbìn koríko síbẹ̀ kí koríko tó wù. Orí burúkú máa ń ṣẹyọ ní gbogbo ibi tí ènìyàn ò bá ti bójútó. Ìṣòro máa ń ṣẹyọ níbi tí ènìyàn ò bá múra dáadáa. Sórí tó o bá mọ bó ṣe lè control orísun ibi ti ọrọ ayé ẹ wà àwọn nǹkan kan wà tó ti wà ńlẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ tó máa máa ṣẹyọ gbọ́mi ìgbó ìdílé ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń wá ọ̀nà tó fẹ́ farahàn nínú ayé ẹ ìpè àti ọ̀rọ̀ òdí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń wá ọ̀nà àti farahàn nínú ayé rẹ inú ni bínú ọ̀tá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń wá ọ̀nà àti farahàn nínú ayé ẹ sóri tó bá wá jókòó tẹtẹrẹ tó ń wò tí ò bójútó àwọn nǹkan wọ̀nyí yóò kàn súyọ á wá borí olúwa ẹ ẹni a máa béèrè pé kí ni mo ṣe mo ti sọ fún ọ lórí rédíò wípé ayé yìí ìwà èrò àti ìṣe ó ní èrè ó dẹ̀ máa farahàn níbì kan mo dẹ̀ sọ fún ẹ pé ohun tó ń là kọjá ó lè mọ̀ jẹ́ nítorí àpẹtẹ yan tiẹ tàbí nítorí ọ̀rọ̀ tó ń ṣe ó lè jẹ́ èrè àwọn ìwà ẹnìkan ìṣe àwọn kan àti àwọn èrò àwọn kan wo ló ń jìyà ẹ bíbélì sọ pé ó ní ọlọ́run owó ni ọlọ́run èmi máa ń bẹ̀ṣẹ̀ bàbá wò lára àwọn ọmọ ìyẹn ni wípé àṣìṣe ẹnìkan lè dá ẹlòmíì dúró so gbogbo ohun tó rí nínú ayé yìí orísun wọn wà nínú ayé àìrí torí bẹ́ẹ̀ ó ló jẹ́ kí n máa sọ fún ẹ ní gbogbo ìgbà pé kó o tètè múra bó o ṣe fẹ́ gba ìjọba lọ́wọ́ agbára ayé àìrí tó ń ṣe àkóso ayé ẹ lálẹ́ yìí ohun tí mo fẹ́ sọ fún ọ ni wípé lára nǹkan tó ń dà wá láàmú tó di ayé wa mú ó ní àwọn nǹkan kan tá ò fojú rí tó dẹ̀ lágbára jù wá lọ ijó mọ̀ wípé bí ọwọ́ májẹ̀mú bá di ọmú tàbí ọwọ́ pẹpẹ bá di ọmú o lè máa sáré kí pẹpẹ yẹn má jẹ́ kó o mọ̀ bọ́ ilé ìsà bí ìmùlẹ̀ májẹ̀mú bá di ẹ̀ mú tí ìyá ẹ bá wọnú ìmùlẹ̀ kan tí bàbá ẹ bá wọnú ìmùlẹ̀ kan tàbí tí a sì ń sì àfi àìmọ̀ kan tí ẹ bọnú ìmùlẹ̀ kan ìmùlẹ̀ yẹn lè máa kọ̀ntró gbogbo àfíàsì ayé ẹ físíkálì ó lè kọ̀ntró irú àwọn èèyàn tó máa pàdé ó lè kọ̀ntró irú àwọn èèyàn tó máa bá rìn ó lè kọ̀ntró irú àwọn èèyàn tó máa bá sọ̀rọ̀ ó dẹ̀ ní mọ̀ wá kàn máa gbìyànjú ìgbìyànjú ẹ̀ ò ní yọ àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ àdírẹ́sì ní àárọ̀ ńlá orísun ogun tí mò ń là kọjá orísun ìlàkọjá kíkorò o là ń gbàdúà lọ́la olúwa sọ wípé ká fi gbàdúà gbọ́ mi dáadáa jẹ́ ń parí ẹ̀ báyìí kí tètè báyìí sọ̀rọ̀ kó tètè lọ sùn kí ọlọ́run ba lè ràn ẹ́ lọ́wọ́ ẹgbọ́ ilé ìsà lọ́jọ́ tí ọlọ́run tú àṣírí pẹpẹ ilé wa fún mi tó jẹ́ kí n mọ̀ wípé gbogbo ẹni tó bá wà lábẹ́ àṣẹ pẹpẹ yìí kò sí ìwé tí wọ́n kà tán máa jẹ èèyàn kò sí iṣẹ́ tí wọ́n kọ́ tán máa jẹ èèyàn kò sí àdúrà tán gbà tán máa jẹ èèyàn ọjọ́ yẹn ni mo bọ́ lọ́wọ́ ogun olúwa wa sọ wípé ìwọ lọ sọ ara ẹ mọ́bi míì orísun míì tó fẹ́ irú èrò tó fẹ́ irú ẹ ni mo fẹ́ ṣe fún gbogbo àwọn ọmọ lọ́la olúwa wípé ọmọ rẹ ní ọjọ́ ọ̀la wá so mọ́ orísun tó máa tì lẹ́yìn nígbà tó bá ń lọ àtìlẹyìn igi inú ilẹ̀ ló wà wọn kì í fojú rí àtìlẹyìn ilé tó dúró inú ilẹ̀ ló wà ìpìlẹ̀ ló wà bí ìpìlẹ̀ yẹn bá dẹ̀ ti bàjẹ́ kò sí nǹkan tó fẹ́ ṣe ó la fi ń fi ayé àwọn ọmọ wa tí olúwa ní pé ká so ayé wọn mọ́ ọlọ́run àwòyè ní ọ̀la o gbọ́dọ̀ wá bá mi kémi àti ẹjọ́ gbàdúà àwọn ènìyàn ti ń wá àdẹ̀dọ́ fi ń gbàdúà a fẹ́ so ara wa mọ́ má jẹ̀mú lọ́la má jẹ̀mú ìnira láyé mi olúwa túká ẹ wá gbọ́ ilé yìí mo fẹ́ bá ẹ gbàdúà bíi mẹ́ta lálẹ́ yìí tí mo dẹ̀ mọ̀ wípé ó máa ṣe atọ́kò fún ọ láti pinnu pé mo fẹ́ lọ gbàdúà lọ́dọ̀ wòlíì Fẹ́mi Danẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni sà ó máa pinnu láti gbàdúà àdúà àkọ́kọ́ tí mo fẹ́ bá ìgbà yìí ìpìlẹ̀ tó ń da ìrìn àjò ẹrú bó ti ń gbìyànjú àti jéèyàn kí ìpìlẹ̀ yẹ kó túká lorúkọ olúwa mo sọ fún àwọn ènìyàn lọ́jọ́ friday pé ní ìgbà míì máa ń wà bí ìdè ìpìlẹ̀ bá de ènìyàn ó máa ń júyàn sáàrin àwọn ènìyàn tí kì í gbé dé àyàn mọ́ ẹ̀ ìpìlẹ̀ tó ń ju ẹ sáàrin àwọn ènìyàn tí ò lè ràn ẹ́ lọ́wọ́ orúkọ jésù olùgbàlà okò yẹn já lára ẹ dáfídì wípé ọkàn wa yọ bí okò nínú apẹyẹ ìdè já àwa sì yọ ìpìlẹ̀ tó sọ ẹ mọ́ àwọn ènìyàn tí ò lè ràn ẹ́ lọ́wọ́ orúkọ jésù olùgbàlà kó já lórúkọ olúwa jefta bára ẹ láàrin àwọn ènìyàn lásán torí ibi tó ti jáde ìpìlẹ̀ ìyá ẹ ó dùn sáàrin àwọn èèyàn lásán mo yọ ẹ jáde láàrin ènìyàn lásán mo pe ayé ẹ jáde láàrin àwọn èèyàn tí ò lè ràn ẹ lọ́wọ́ orúkọ jésù olùgbàlà kí ayé ẹ kó jáde ọwọ́ ìpìlẹ̀ ó lè jẹ́ kéèyàn máa lálàkálà bí ìpìlẹ̀ bá di ẹ mú kò sí bó ṣe fẹ́ ṣe àwọn oríṣi àlá márùn ló máa la irú oríṣi àlá márùn yẹn kò dẹ̀ ní jẹ́ kó rọ́nà lọ dáadáa wàá máa lálà wàá máa jẹun lójú àlá ó dẹ̀ máa wà frequent gan gbogbo ìgbà ni tó bá ti ń lálà tó jẹ́ pé gbogbo ìgbà ló ń jẹun lójú àlá gbagbọ wípé ọwọ́ ìpìlẹ̀ ló ti sọ ẹ mọ́ ibi tó ti lè rí àkójọ. Ìyá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bó bá lálàá wípé ó bára ẹ níbi tó mọ̀ rí àárín àwọn èèyàn tó mọ̀ rí àbí àdúgbò tó mọ̀ rí àbí inú igbó tàbí ó ń rìn lọ ò débi tó ń lọ tàbí ó kàn déédé sọnù lọ́nà kó mọ̀ wípé ọwọ́ ìpìlẹ̀ ti sọ ẹ mọ́ ibi tó le o gbọ́dọ̀ já ìdè yẹ kó náà jẹ́ kémi àti ẹjọ́ pàdé láàárọ̀ la kí n tó kọ ẹ bó ṣe lè bọ́. Nọ́mbà 3 tó bá jẹ́ wípé ó sọ nǹkan nù lójú àlá àbí pé o misplace nǹkan o wá nǹkan ò rí ibi tó fi sí ọwọ́ ìpìlẹ̀ nìyẹn sà á sì kí ẹ ni wọ́n ti gbé lọ yẹ kò síbi tó jìnà jù ọláyẹ ọjọ́ ayẹyẹ àwòyẹ ni final day gbogbo àdúrà tá a ti ń gbà gbogbo ènìyàn ni ó dẹ̀ bá wa gbàdúrà orúkọ jésù olùgbàlà yóò dẹ̀ dára fún ọ ìpinnu ọlọ́run yóò ṣẹ mọ́ ọ lára ìlérí olódùmarè yóò ṣẹ mọ́ ọ lára ó ń bọ̀ lọ́dọ̀ mi lọ́la àjọ gbàdúrà lọ́la CS Faith Revival Assembly ní nọmba 10 ní Powerline ní Mìíràn Lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá tọmọtẹ mímọ́ yóò dára fún ọ ó ń lọ lílọ sùn nìyẹn ìjì ayé ò ní mú ọ orúkọ jésù olùgbàlà ìjì ọ̀tá ò ní borí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbàdúrà sí aṣọ yín tẹ́ ní orí ọ̀fẹ́ àti join wa ní àná nínú àdúrà alẹ́ yìí ẹ máa ka sáàmù tí yín sí sáàmù mẹ́ta péré o lè máa kà sí ó dẹ̀ sì wà ní àárọ̀ ọjọ́ Tuesday ní aago 8 sí aago 10 àwọn tí ó ní àgbọ̀nyẹ màá máa sọ fún yín nǹkan tẹ máa fi ṣe láti ọ̀la a máa fi pàdé ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ bá mi ń gbàdúrà sí aṣọ tẹ́ ń ka sáàmù sáṣọ tí ọ̀nà yín jìn ẹ gbọ́ sáàmù tẹ́ máa kà sí Zechariah chapter 3 wàá kà sí Isaiah chapter 29 wàá kà sí àti Isaiah chapter 61 o máa kà sí Zechariah chapter 3 Isaiah chapter 29 àti Isaiah chapter 61 mẹ́tẹ̀ẹ̀ta ẹ ló máa kà lé lórí wàá wá dáná sun ó ní àwọn nǹkan tí olúwa ní kò ṣe lórí ẹ àwọn nǹkan wọ̀nyẹ máa máa sọ fún ẹ lọ́la àláfíà fún ọ a ó pàdé nínú àjọ̀dún ayẹyẹ àwòyè lọ́la ojú òde ní tì ọ bó bá ṣe wá ọlọ́run yóò ràn ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo tí ọlọ́run bá tó fún wa ní orí ọ̀fẹ́ láti fún àwọn àgbàlagbà a ó tó máa pè fún wọn lọ́la bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹun ọmọ ọkàn yín abalẹ̀ àláfíà fún ọ má gbàgbé o pé mò ń sọ fún ọ pé olúwa pàṣẹ pé kí a dá ọrẹ olúwa mọ̀jẹ̀ sẹ̀sìn lọ́jọ́ alẹ́ lórí ọmọ ₦770 ó lolúwa pé ọrẹ yẹ olúwa dẹ̀ tẹnumọ pé kí n tẹnumọ gan kí n tẹnumọ fún ọ mo dẹ̀ ń tẹnumọ ní gbogbo ìgbà ₦770 ìyá ríru ẹbọ ló mọ ń gbé ni o àìrú ẹbọ ló mọ ń bàyàn láàmú bóyá tó bá dá owó yìí ẹbọ yìí yóò lọ sí ọjọ́ iwájú àwọn ọmọ rẹ yóò dẹ̀ tún ṣe lórúkọ jésù olùgbàlà ò ní jẹ̀bi o ₦770 fi sínú account tí mo pè fún ọ yìí tó bá dẹ̀ tó wá ní ọrẹ àṣírí bíbù ẹ fi sínú account tí mo pè fún ọ yìí 32 46 60 7016 32 46 60 7016 FCMB Christ Apostolic Church Faith Revival Assembly Abi 61 42 08 38 72 61 42 08 38 72 Opay Daniel Olufemi Komolafe Adura re ma gba fun adura ko pe mi lale ke n gbadura fun 080 2930 5728 080 2930 5728 Bó bá wá pé tí mi ò rí àyè dá ẹ lóhùn pé nọ́mbà tí evangelist pè fún ọ
2: 070 14 38 11 or 070 72 45 49 41 070 7245494941 or 080-2861-2238
0: God bless you. Orun ayo lo ma so.
3: From Lagos, this is
4: This is Jordan 105.5.
5: Station with the voice for entrepreneurs.

0: dídà náà.
1: Ṣé
0: òun ló kọ́ Dáfídì? Òun tó fi tó ilé àbò ní. Àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tó kù. Lórí Dáfídì. Oníṣẹ́ ọ̀run náà ń dà fámílì
1: wọn.
0: Dáfídì ò jagun rí.
1: Nítorí
0: bọ̀ Sọ́ọ̀lù. Bàbá rẹ̀ ogun ló máa ń jà. Sọ́ọ̀lù fún ara rẹ̀ olórí ogun ni. Sọ́ọ̀lù ṣe captain in the army of Israel. Adékádókè lọ. Nígbà tá a bá dé, a máa tẹ̀síwájú. Ọjọ́ Sunday tó o bá lógun tó o dúró sílé. Àkọ́dá
1: o
0: máa bọ̀ ń bí.
1: Lẹ́yìn
0: tó o bá ti dé lọ́jọ́
1: Sunday,
0: ó ní tó máa rà wá tá a máa lò lọ́jọ́
1: Sunday.
0: Ọ̀gẹ̀dẹ̀ ni o, òun nírú ọ̀gẹ̀dẹ̀ tó máa rà lọ́jọ́
1: Sunday.
0: Ọjọ́ Monday
1: wà
0: láwẹ̀, ọjọ́ Tuesday wà láwẹ̀, Wednesday wà láwẹ̀. O lè bírèkì lago méjìlá tó bá ń jẹ́ tí ó jẹ́ pé àwọn ò bá ìràwọ̀
1: rẹ̀
0: àbí o ní àwọn ìpèníjà
1: kan
0: lágọ̀ọ́ ara
1: rẹ̀.
0: O lè bírèkì before 12. Ọ̀gẹ̀dẹ̀ tá a fẹ́ rà
1: yẹn
0: ló gbọ́dọ̀ fi bírèkì.
1: Kì í
0: sọ ọ̀gẹ̀dẹ̀ àbójẹ́, ó nínú ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ bí ilé sọ lórí afẹ́fẹ́. Òun ló máa mú wá lọ́jọ́ Sunday. Ó láwọn àdúrà tá a máa gbà sí, ó ní sáàmù tá a máa kà sí. Tó o bá lógun ni o, bọ̀ ìwọ tó bá níṣòro
1: mo
0: ní sọ nǹkan nù. Mo fẹ́ gbà padà. Ìwọ ń tiẹ̀, mo ti sọ fún yín
1: ó
0: lóhun tó máa rà.
1: Mo
0: dẹ̀ ní, ó dẹ̀ ní àwọn sáàmù. Mo ti fún yín ní méjì, okùn méjì. Ẹ máa pè mí, eléyìí tó kù
1: kí
0: lè fún yín. Mọ́mì, ẹ jẹ́ àdókè lọ́hùn. Nígbà tá a bá dé, àwọn ènìyàn wa, a máa ṣàlàyé fún
1: yín.

0: Nkole fun ni yi.
1: What can give you life?
0: Se dada.
1: Do it well.
0: Dada en kokoro to ma sile kujobo
1: fun. Sori
0: gbogbo ti o da to
1: se. Every bad thing you doing.
0: Mama pe ki se ohun ta won yan fe
1: gbo ni mo so. Some people want to hear and
0: Lord see.
1: Go and drop them.
0: Lo gbe emi tuntun wo.
1: Go and envelope yourself with
0: the hammer of Lord.
1: Go and put the hammer of God.
0: Lo gbe agbara Olorun wo.
1: Go and empower yourself.
0: Mo de gbadura yo le dara
1: fun. And
0: yen we beru ori kerin ese keji si keta. Nitori pe
2: ati
0: waasun rewere fun wa tati waasun fun awon na
1: ba
0: iyan ni pe ohun ton gbo ko dapo mo igbagbo won sori bi ijoba aye se wa
1: at the world of the kingdom
0: o ma soju saju
1: there is a partiality
0: sugbon ijoba olorun ti mo so
1: yi
0: ko si oju saju
1: nibe
0: won ki n gbe bi falare
1: they don't give a justification
0: won gbe fele bi iyan ni pe ohun to ba se
1: whatever you do
0: o ni result to ma gba
1: that is going to be the result
0: mo de gbadura yo da fun
1: e
0: ohun to n gbo yan da po mo igbagbo
1: kan won
0: tori pe
2: awon ti o ti gbagbo wo inu isin
0: awon to gbagbo wo inu isin mi aye raye lo sugbon awon ti o gbagbo won wa nu laala koko akitiyan idamu aye
1: they are troubled restless
0: nítorí pé wọn gba jésù ló gbà
1: lá wọn kì yóò wọnú
0: àwọn kan wà tẹ pẹlú ọmọ ọlọrun tí wọn ṣọmọ ọlọrun owó ni wọn ń sin
1: o
0: owó ìjọba owó náà dálẹ o ọrọ ayé náà ń lé o ìyẹn kọ́ là ń sọ fún ẹ ìgbàgbọ́ nínú jésù oníkan ní kì í dojú
1: tì ìyẹn
0: ní ìjọba ọlọrun àti òdodo
1: mú ẹ
0: gbogbo ètò òmùlò máa kó
1: fún ẹ
0: má sáré ayé jù bẹ́ẹ̀ lọ
1: gbogbo
0: ẹjẹ tó mú yẹn
1: ẹnìkan
0: ló ní ẹjẹ yẹn ẹran èèyàn tó ń jẹ yẹn
1: ẹnìkan
0: ló ní ẹran yẹn orí ẹnìkan tó ń pè kó kú kí wọ́n lè lò ó yẹn ẹnìkan ló bá ayé ẹjẹ yẹn
1: ó
0: mọ̀ wípé ayé yìí á lọ o ọrùn mà nílé o kò lọ títì bàbá kan ló sọ fún mi ó ní ọmọ òun
1: òun
0: dédé rí tó ya wèrè aṣọ lọ ṣoògùn owó ni pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ méjì ó ní ìkan kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ òun ya wèrè
1: ìkan
0: di olówó
1: the other one become rich
0: ó dẹ̀ náwó yẹn fún ọdún mẹ́wàá
1: and he spend the money for
0: 10 years ku rẹ̀
1: after his death
0: gbogbo ohun tó ní yẹn náà
1: everything
0: tó torí ẹ̀ ṣoògùn owó
1: gbogbo ẹ̀ ló náà
0: bíbélì wípé
1: the bible says
0: àǹfààní kí ni fún ènìyàn
1: tó
0: jèrè ayé
1: tó
0: dẹ̀ sọ ẹ̀mí ẹ̀ ni mo ṣe ń rọ̀ ẹ́ sórí jẹ́ kọ́lọ́run sórí owó ẹ̀ fún ẹ
1: allow God to do his own
0: jẹ́ kọ́lọ́run sórí owó ẹ̀ fún ẹ
1: allow the favor of God gbogbo ẹ̀
0: tẹ́ wà nípò kidnapper
1: for you that see
0: ẹ̀yin agérígérí
1: you kidnappers
0: ẹ̀yin gọwọgọwọ
1: for those that are
0: ẹ̀yin tẹ́ sọ ohun tẹ́nìkan nídìí ti yín
1: àti
0: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: rántí pé
0: o ayé ló ń lé yẹn o ọ̀run máa dé lọ́jọ́ kan
1: o
0: ní ọjọ́ yẹn ló máa tó ní jí ní ọjọ́ yẹn ló máa tó ní jí lẹ́yìn ikú dẹ̀ rè bíbélì wípé ìdájọ́ ni mo dẹ̀ gbàdúrà fún ẹ o ní ṣìṣe o rántí lásàrò àtọlọ́rọ̀ o rántí ìdájọ́ ọlọ́rọ̀ nínú náà o rántí lásàrò
1: nínú ìgbàdùn
0: mo wà ní òwe bẹ́ẹ̀rù
1: orí
0: kẹwọ́ ẹsẹ̀ 22 nítorí
2: bí àwa bá mọ̀ mọ̀ dẹ́sẹ̀
0: bá àwa mọ̀ dẹ́sẹ̀
2: lẹ́yìn ìgbà tí àwa ti gba ìmọ̀
0: òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ pé ayé ló nígbàgbọ́ lẹ́yìn ẹran rẹ̀ tún bọ́ sínú ayé tí ò ní ìsinmi ayé tí ò lè fún yín ní ayọ̀ nígbà náà ni
2: lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́
0: ìyẹn ni pé ṣé orí ó ti àti dáríjì ẹni bàbá ọkọ tí wọn á lọ tún náà bàbá dáríjì
1: kò sí dáríjì fún un ẹ̀ṣà mọ̀mọ̀dà
0: mo dẹ̀ gbàdúrà fún un ní ṣíṣe ìwé 2 Peter 1:5.
2: nítorí èyí náà pàápàá
0: yes
2: ẹ máa ṣe àìsinmi gbogbo
0: ìyẹn ni pé tó o bá pèrè onígbàgbọ́ lọ ní ìwà rere tó o bá jẹ́ onígbàgbọ́ tó o bá ti ní ìwà rere
1: kẹfìrí ni ẹ
0: aláìgbàgbọ́ sàn
1: jù ẹ
0: aláìgbàgbọ́ sàn jù ẹ
1: lọ
0: onígbàgbọ́ ni ẹ
1: o
0: ní ìwà rere gbogbo iṣẹ́ tó ń ṣe irọ́ ló wà nú ẹ gbogbo owó tó ń ṣe irọ́ ló wà nú ẹ agolo gàrí ẹ o ti lúlẹ̀ gbẹ̀gbẹ́ agolo Christ atẹwa re o ti lu ati awon iwa ti o pe
1: apo
0: Christ lo no nta o ti yo idaji keko ninu e o ni gbagbe ni e
1: o
0: inshallah igbagbo
1: bo
0: jo ni gbagbo mo pray fun e
1: o
0: ni ka fi gba rere ko igbagbo wa
1: yes you have a good work unto our faith
2: mo kun igbagbo yin
0: ati mo kun igbagbo yin
2: ati aire koja kun imo
0: iyan ni pa aire koja kun imo ati suru
2: kun aire koja
0: e se iyan ni we Luke 5 number 32
2: emi ko wa pe awon lododo
0: o jesus no won wa ntoro lododo tori awon elese ni o
1: lo
0: se wa kon le ri jobo lorun
1: wo
0: bi ba wa wa su ti mo pe radio to dahun
1: all this time
0: tori Lazarus so pe je lo so ba won mo mi ki won yi pada won ni ko si aye lati pada mo to ba ti bota won ni wasun ibi to wa ina la won na mo iyen ni we Luke 15 number 7
2: mo wi fun yin
0: je be ni ayo yo wa fun elese kan to ronugo ada o
1: mo
0: be o ronugo ada o
1: ju
0: iwa ti o da sile o ma tori ebi le pa ele ni ebi pa Joseph lojo yen o do loro jeta ebi pa o pa do loro Abraham ebi pa o pa da dori lede
1: iwo
0: na dori lede
3: amen
0: iya yo ni je pe o gbin oni pori ebe
3: ati da tun be ijoba orun ni ohun ti baba wa n ba wa so ni akoko yi baba ona wo la le gba lati fi di atunbi ati pe kini ipalemo
0: iyen fun mo fe kin da bi jesu ninu iwa rele mo se ni gboro yi binu leyin re leyin gbogbo ya tanbi jesu je baba dari ji tori won mo ton se
1: he forgave them because they know what
0: pastor lorun e won de pin lara won sugbon jesu pada pin idari ji fun wa
1: I want to see you.
0: Kin ri lara mi pe awon eyan mi re lori radio awon eyan mi re ton tin wa tele
1: won
0: tun wa ba mi sodu ni oruko Jesu gbogbo ojo to fi reti erin ekun ni wo be nibi to tin reti enikan fun ayo egbegberun e lo ma de lo ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
3: text WhatsApp ẹni fún un ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ìrọ̀lẹ́
0: ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ọna re ade la ile kan asi
3: ohun
0: ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni
3: Fidelity
0: o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 25 2 4 11 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori jo 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pese olorun so e jere fun oga ogo mi e mo fi need ope yin ore yin idamewa yin e fi ran pade lowo yo da fun yin okan yin a de pale
3: eyin te se fe ran ipade yi lowo olorun ran yin na lowo o ma count number in that gbon e ja ma lo ni
0: eyin omo olorun ja gbadura kan yin oluwa ka mi ye ni joba re
1: father count me what you
0: ma je kaye borun mi je ma je korun ba ye mi je Ola kan ya ni ola ya ni ijoba ni ijoba ma fi fun wa Oluwa ohun ti o ma fi mi lokan balẹ ti mi ni ma saka ma wo ri ma wa pa Oluwa yan da re fun mi ni ro Beti bere o ma ri be ala ma tu yin okan yin ma balẹ a so lori joyful ipade ogodun wa ninu leyin e ma re rin o ya omi ati ororo ati oyin ati yosimimo yasimo ati iwosan ko wonu e
4: just listen to the church of Christ to the key malaya cathedral one pe ogodun hallelujah You are specially invited to 30th Church Anniversary Thanksgiving and Choir Cantata. Team, make a joyful noise. Psalm 95 verse 1. You to my bere, but you to read this revival. Tuesday, Ojo Karu, Oshu Karu, ni revival my bere, TTD. Thursday, Ojo Keje, Oshu Karu, Odun 2026. Nibis a lot of man, no woody, I buy any. Prophet MS, Rafi, JP, Baba Possibility. I'll tell follow up on woody, I'll know, mira. Friday, Ojo Keje, Oshu Keje, the press concert. Now, why, yeah, but you are follow up on Lori MB. Do my like Sira, Mikel Lapasego Dube One, Inga White, Jordan Mega Extra, Princess Ademula, Abe Sega, Dabra Singh, CCC, Okiki, Molla, your mass choir, at invited choir, Sunday, Ojo Kewa, 10th May 2026, 10 a.m. Prof, Anniversary Thanksgiving Service, Mawaye, Ului Jowon, Tuwani, Number 7, Okiki, Molla Street, Behind Command Secondary School, Ipola Gudu, Ipaja Legal, if there is a man to pray, there is a girl to answer.
5: From Lagos, this is
6: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for

ọ̀dọ̀ rẹ wá o. Ìgbà tó bá kọjá ọgbọ́n àti òye mi, Olúwa, mo mọ̀ kó mọ̀ sí o. Ìgbà tó bá ń pa mí lẹ́rìn àti ìgbà tó bá

tó bẹ̀rẹ̀ rárá. Wọ́n kọ orin ìyìn sí Olúwa níwọ̀n ìgbà tí mo bá wà láàyè. Wọ́n máa kọrin ìyìn sí Ọlọ́run níwọ̀n ìgbà tí ẹ̀ bí.

ayé ni ìjọba rẹ yóò sì máa wà láti ìrọ̀jẹ́ ìrọ̀. Olóòótọ́ ni Olúwa nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀, olóore ọ̀fẹ́ sì ni nínú gbogbo iṣẹ́ rẹ̀. Olúwa gbé àwọn tí ó ti ṣubú lọ nílé, ó sì

0: Orúkọ mi Tóyìn Ọmọdùnmi láti Àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà tán ní kán dáwó. Wọ́n mọ̀ kán àlẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣà wá dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lámẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí yẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá bàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo rówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìn rí yẹn. Ìgbà tó tún mọ yá bọ́mọ mi ṣe pè mí ní pé òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra ilẹ̀ fún mi. Mo tún ní eléyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request before.
1: Aláàánú máa ṣe fún ẹ.
2: Ebèrè fọ́tò will come and do it for you. Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi. Ọlọ́run.

0: Olúwa, ẹ̀tọ́ ìsúná àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Bible their finances need healing.
0: Iṣẹ́ àwọn kan ń fẹ́
1: ìwòsàn. Bible their work that need
0: healing. Tó o bá lọ ka Matthew.
1: If you read that book of Matthew.
0: Chapter 10.
1: Matthew Odigawa.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To
0: ó sì fún mi ní agbára.
1: And he gave me
0: mandate. Lórí àìsàn.
1: Ó bẹ́ẹ̀ mi sí
0: kẹ́sì. Kàbí bẹ́ẹ̀lì fún mi
1: o.
0: Nígbà tí ó sì
1: pe àwọn ọmọ
0: ẹ̀mí èjì lá sí ọ̀ ó ní ká lè jáde lára rẹ̀ ìwòsàn gbogbo àrùn ayé àgàdà pàdé àṣàdà ẹnẹ́nẹ́ mẹ́rúbà àgáàbà lẹ́gàdà ayàbínà nọ́ẹ̀tẹ̀
1: fọ̀dí
0: ẹ má ṣàdáyà ogun ẹ̀yí tẹ́ ṣàìsàn ẹ̀dìdẹ́ àìsàn jáde lára rẹ̀ orú àìsàn lórúkọ
1: jésù
0: kò jáde ayé àgàdà bá ṣàdáyà. Àtòrí ẹdí àtẹlẹsẹ gbogbo ọfà tó dúró síbẹ̀ ní odidi ẹ̀mí tó náà fẹ́ pa ọ́ ọfà tó jogún ẹ̀ àìsàn jogún bá eléyìí tó kó lára ọkùnrin eléyìí tó kó lára obìnrin eléyìí tó ń bá ilé ìwé àìsàn tó bá afẹ́fẹ́ wọlé àyà yóò pa àwọn àlejò wọ́n fi bẹ̀rù jáde níbi kọ́lọ́fì gbogbo ẹ̀yìn àìsàn ejade orukọ jesu oye gba iwosan ye ki owo re ma ro.

0: ṣẹ́rú ọlọ́lá máa ó.
1: Òkè láyé mi wá ó.
2: Mo gbàdúà.
3: I pray.
2: Arúgbó ẹlẹ́kìsà.
3: That rocket engine
2: will. Tólógo rẹ ò ní fọ.
3: Does your brain will not speak?
2: Ilẹ̀ gbẹ́.
3: Ah,
2: ẹ kẹ́mbi tẹ wa.
3: Where you are?
2: Ọlọ́run tí a ò rí o.
3: The invisible God.
2: Bá mi ṣe ogun àìrí.
3: Conquer the invisible battle.
2: Àwọn ogun àìrí lọ́nà afẹ́fẹ́.
3: There are invisible battles in the air.
2: Wọ́n ti jẹ iṣẹ́ obìnrin kan rú
3: báyìí. So when they have finished your work.
2: Wọ́n ti bàṣẹ́ yẹn jẹ.
3: But they destroy their job.
2: Ọwọ́ àìrí dẹ̀ ni.
3: And it's an invisible hand.
2: Gbogbo ìyẹn kẹ́.
3: Everybody shout.
2: Ọlọ́run tí a ò rí.
3: Invisible girls.
2: Bá mi ṣe ogun àìrí.
3: Don't get invisible battle for me.
2: Tó fẹ́ sọ mí di korofo.
3: That was to empty me.
2: Oye oye oye. Bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ọlọ́run tí a ò rí. Bá mi ṣe ogun àìrí. Tó fẹ́ sọ mí di korofo. Bá mi ṣe ogun àìrí. Bá mi ṣe ogun àìrí. Ẹ bá mi ṣe. Amen. Kì í ṣe ẹ̀jẹ̀. Tàbí ẹran ara. La ń bá jìjà
3: ká.
2: Torí tá a fi fún mi láṣẹ rẹ̀. Àwọn tó ń bẹ ẹja tó rí. Tó ń gba inú òwú alátakò wọlé. Má jẹ̀mú ló rán mi. Ogun àìrí yẹn. O ò rí. O

0: ẹ̀ṣin tuntun ẹ kalẹ̀ ọ̀dádì. Orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi. O opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ́sọ́ pé ká gbà pé ká ka Psalm 1, Psalm 24, ẹ̀ṣà ni ká ka Psalm 4, ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ìpè yín ò ní dira dáradára o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi. Màá jí lóru báyìí, màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o, ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradára o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy, gbogbo tiwọ náà yẹ kó ní. Everything you too suppose to have. Tiwọn àjẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ. Owó ò ní tán bẹ̀. Kí ló dé, kí leléyìí? Wàrà bí àsàtà. Èdèbè sútà. Ẹ máa kẹ́ ẹ máa mi ara. Ogun tí mò ń pa mọ́ra. The battery of my journey. Tó ń pa mí lára. That is destroying me. Bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀. I don't stand me my feet. Jábọ́ lẹ̀. Èyí ń pa nǹkan mi mọ́ra. Ó dẹ̀ ń ba nǹkan jẹ́. Wàrà dalẹ̀ kéda. Èyẹ ni sútà. Ó ń pa mọ́ra. O lè ẹ̀sprẹ̀sì. O lè ẹ̀sprẹ̀sì. O sàmọ̀ pé o kàn fara dà. Ẹlòmíì wà ní ọkọ̀. Omi jẹ́ ló fi ń gbẹ̀rẹ̀. Ẹlòmíì ń ṣiṣẹ́. Omi jẹ́ ló fi ń ṣe. Wọ́n fàyè gbọ́ lókè. Orógun yẹn ń pa ọ́ lára. O dẹ̀ ń pa mọ́ra. Àlá ni tẹlòmíì. So gbàdúrà ẹyọ kan yìí. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.
3: Ó ti dé didi Ọlọ́run.

0: ẹrú ọlọlá máa
1: wò ó ké láyé mi wá ó.
2: Orúkọ mi ni Taiwo Ayodeji láti Ògbó. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé first time tí màá mọ bàbá ni. Ó ti pẹ́ tí bàbá yìí ti mọ ilé èdè mi. Mo máa gbọ́ ròyìn wọn nínú rédíò. So mo bí ọmọ mẹ́rin. Àwọn ọmọ méjì wọ́n ti jáde yunifásitì kan. Ṣùgbọ́n ti serve. Ṣùgbọ́n gbogbo mo ti ń tọ́jú wọn mo ń ṣe pẹ̀lú ìnira ni. Torí pé kò ní sówó kankan lọ́wọ́ mi. Ṣùgbọ́n gbọ́ mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí. Ọlọ́run sọ ẹ́ lárúgbó wòlé o. Tí mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí. Ó wá dàbí ẹni pé àwọn gan ni solution nu lé mi. So gbogbo nǹkan tí mo ń ṣe ọkàn jẹ́ ìyàlẹ́nu. Tí wọ́n bá ti gbọ́ lóyún tí wọ́n ti gbọ́ program yẹn láàárọ̀. Tí wọ́n bá ti ní ọya ẹ̀ka sáàmù kan ẹ̀ka kankan máa ka sáàmù yẹn. Ẹ lọ fi gbọ́ ojú màá lọ́ máa fi gbọ́ ojú àwọn ọmọ mi àti ìyàwó pé tọ̀ bàbá ti ní kàkà sáàmù o. Nígbà wọ́n yá tí gbogbo ẹ̀ iṣẹ́ tí mi ò mọ́ pẹ̀. Wọ́n á sàmà gbé fún mi. Wọ́n á ní tọ̀ èmi tí mi talẹ̀ wọ́n ni máa ilẹ̀ wọ́n ń gbé fún mi pé máa ta. Ilé mo wà ní owó yẹn. Mo lè ti kọ́lé kan ilé ẹ̀ ti lọ bí 12 years láti kó débẹ̀ ṣùgbọ́n àti ìparí ẹ̀. So mi ò mọ bí tí mo ti rí owó ra páànù. So owó àìsanwó tí wọ́n owó program kan bá ní ká lọ san. Mo wà ń san oṣooṣù wọn ni wọ́n máa san. Èmi wà ń sẹ tẹ̀mí lójoojúmọ́ lójoojúmọ́ lẹ̀ mi
3: sọ. Ọ̀rẹ́ orí rédíò jojúmọ́ lẹ̀ ń sọ.
2: Lójoojúmọ́ ni mò ń sọ o. Ojoojúmọ́ ni mò ń sẹ tẹ̀mí. Yòtò nǹkan tí wọ́n ti ní ká ṣe màá tún ṣe. Torí pé ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé ipò tí mo wà. Èmi náà wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ mi lówó. Wọ́n wà ń wò mí pé mo ti ní owó.
3: Náwó ọ̀tún òkè. Lẹ́yìn ìpàdé ọ̀nà tó mọ gbà rí owó. Yóò yà ọ lẹ́nu.
0: Amen. Ọ̀rọ̀ yìí ti dé didi.
4: Ó ti dé didi.

0: Lati bo
1: the way to be free
0: ni ko wo nu agbara lo sori aduro ori afefe yi
1: ki pe ya one
0: mi o fe ko mo fi sere
1: never you joke with it
0: to ba tun dale
1: definitely
0: as lo won da wa
1: o so da wa
0: awon to nbe lori internet
1: those on internet
0: won ma connect
1: they connect
0: mo isoru abuja
1: ni
0: ale titi ago meje abu la ro la
1: bo
0: tun ti pada de
1: i'm back in
0: the owo tun lori o eni to lo ni dide wa te mo le ko idi niyan to jagun lowo
1: I've told you
0: it is a matter of decision ogbodo pinu bi onisun eje I will not go afiti mba fowo kese ja sore
1: the
0: bell we pe o struggle dey
1: struggle to get
0: nigba to we kan
1: do
0: sun nkan ase jade la sori bo sewule kibi to wa jina to o ngbe la buja
1: ari na buja
0: mo fi ale isere ati ago mesa ro ni set mama lo o wa gbe ni awon agbegbe ti mo ti ni pade lola go se wule ko jina to make sure po gbara nle
1: make sure you live up
0: pade wa nbe bo akoko ti ojo ba nro
1: the time when the rain falls
0: leyan ma gbe omi o
1: the best time to get water
0: so riteyan ba fi nkan to lagbara ba ise awe wa
1: if you talk with something that stop as
0: o fi aye si abe risk
1: ni you are putting your life under risk
0: gbogbo awon tori ti won segun
1: you see the overcame
0: won ja ni and so
1: if you cannot fight,
0: kole segun.
1: You cannot overcome.
0: And so ba de segun.
1: If you don't overcome,
0: kole logo.
1: You cannot use your glory.
0: Ogun awon mo re.
1: O nbe ninu
0: igbiyanju e. You must try your best.
1: O gbodo sai pati e.
0: God dey succeed. Mo nbi obi kan le. Kile nwo.
1: Taye
0: gbogbo omo yin ri
1: bayi.
0: You have to struggle. You have to fight. You have to try. You have to fight. You have to fight. O gba we. O gba dua.
1: Ko
0: le rona lo. Mo gba dua. Wa bori. Mi aro la yen. Awon to nbe ni Eko ni aro la ni Korodu ati Fagba lati ma pade la aro la you have to make it a day gba mi la ngba
1: eni
0: ko igba mese
1: lo
0: awon to nbe ni
1: aja
0: ma wa ni gbetu awon to nbe loro fun ijowo eti okun yen awon yen ma gba wa lalejo laipe e wa nbe eyin ti e wa ni ogijo
1: hospital road
0: leyin yidi yen
1: ibe
0: ni
1: church
0: wa eyin ti e wa labekuta opaku adigbe temi to pe pastor lati pade ekiti our lady of fatima pastor iye ni ekiti ogoyin fun eriyanu adua meta yi
1: these three prayers
0: agba serious ni so pe ni bo le wa
1: Where
0: are you? Are you don't fire your
1: me
0: love. Oh yeah, oh yeah, oh yeah. Oluwa wa egba aduwa ke Oluwa ge danu baba
1: Wednesday, Thursday, Friday,
0: Democracy Park,
1: Rumataba,
0: wọ́n gbé ọjọ́ mẹ́ta lórí òkè
1: tí
0: àwọn alépa fi padà àwọn alépa wá wọn wọn ò rí wọn Èkìtì ló wà Ondo ló wà ìlú wo ló wà Ìrágbìjì ló wà àbí Ibo ló wà àwọn ìlú etí odò lọ́hún
1: etí
0: gbogbo ìlú wọ́n gbogbo àwọn ìkàrẹ̀ àkókò gbogbo ìlú yẹn ọ̀wọ̀
1: ẹ̀yí
0: tí ẹ wà ní ìdánrẹ́ ọjọ́ mẹ́ta
1: Wednesday
0: Thursday
1: Friday
0: ní ọ̀sẹ̀ ta fẹ́ mú yìí ẹ rogolo ẹ mọ̀ ké sórí ta bá ń gbàdúrà tó le
1: báyìí
0: tó ní ṣe pẹ̀lú solution ẹ bọ́ ó la fi ń gbara wálẹ̀ torí
1: Job
0: tú fọ yẹn ó ní awọ fún awọ ó tẹ̀yàn bá ní ló fẹ́ra ẹ̀mí ẹ̀ èèyàn kí gbárù àdúrà
1: yìí
0: kó mọ̀ fi ọ̀rẹ́ lé lórí
1: ó
0: ti ayé gbà lọ́wọ́ mo gba padà ó mọ famọ́ra mo gba ayé mi mo gba ògo mi mo gba iṣẹ́ mi mo gba agbára gba padà ó dìde ó jábọ́ ó gòkè serere gbogbo óyá ó àtúwọ̀ sílẹ̀ ọ̀nà sí ọ̀nà lọ lọ́wọ́jú serere lórúkọ jésù ọ̀nà sí ọ̀nà lọ orí bẹ́ẹ̀ ó tó ń ṣe é tó ń gbomi lójú ẹ̀ ó ní rí mọ́ kàlẹ́ má lè bá sí mo fi àánú yọ ẹ jáde ní yàrá ìdájọ́ ó yà jáde bí mo ṣe ń pàdé ẹ lálẹ́
1: yìí
0: ní Abuja àti nínú sáfíìsì láàárọ̀ la ògo rẹ fọ ìjánẹ́bọ̀ ju sọ mú fóònù ẹ o kó àkán nọmbà sílẹ̀ torí ẹ máa lọ sáà mẹ́ta ìdájọ́ ni tèmi o
1: Psalm 54, Psalm 3, Psalm 3, Psalm
0: 109. Back to sender gidini.
1: Back to sender.
0: Iye náà ń dúró de ẹ.
1: Ní
0: church. Ẹ rogolo. Pastor. Ẹ fún ọ ní account number yẹn. Ẹ fún ọ ní phone number
1: tó máa pè sí.
0: Ẹ sà. Lọ́rú ẹ bọ yìí.
1: Give that sacrifice.
0: Sì máa san ìdámẹ́wàá
1: yẹn. And pay your tithe.
0: Àwọn nǹkan kéékèèké wo yìí.
1: These little things.
0: Lòkùnkùn fi máa ń jàre
1: aládùúgbò.
0: You must be a tithe.
1: Over the dead is a dead man.
0: Bẹ́ẹ̀ kọ́ lọ́run rí ọ.
1: Let God see you.
0: Gbìyànjú ipá rẹ̀ yóò sì dá fún
1: ọ.
0: Bàbá àfààní àkáǹtì.
1: Zakadidi Unity Bank Unity Bank
2: 105 FM
1: 0032 39 37 01 again Unity Bank 0032 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use our Echo Bank account. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details call us on 081-123-2 in 5 places. I can use 070-81-16-4090. God bless you.
0: Mo bá Olúwa sọ.
1: I come with the Lord.
0: Bó o ṣe ń gbọ́ràn.
1: As you are obedient.
0: Tó ń gbé ìgbésẹ̀.
1: I will take this step.
0: Tá a pàdé lọ́la.
1: That we meet tomorrow.
0: Bó o ṣe ń gbọ́ràn.
1: As you are obedient.
0: Tó ń gbé ìgbésẹ̀.
1: I will take this step.
0: Tá a pàdé lálẹ́.
1: That we meet tonight.
0: Ìtẹ́wà gbogbo Abuja.
1: Just in Abuja.
0: Ìkólọ̀ rẹ padà.
1: Ogo
0: rẹ dé. Lọ́rú ẹ bọ yẹn
1: báyìí.
0: Ayé àná
1: kàlẹ́sà.
0: Ẹ̀mí mi máa sọ pé.
1: Owó
0: ẹ gbọ́dọ̀ wà nú ètò tọ̀la.
1: Lọ
0: ṣe. Àdáni wa yọ̀ dẹ̀jà fún ọkàrí ó báyìí orí òkè ogo
1: on the
0: 29 30 31 lápàdé
1: mọ
0: lọ́ra fáìlì ẹ tó máa kó prayer point
1: ẹ sí
0: gbogbo èèyàn gbọ́dọ̀ ní fáìlì tó ń gbé bọ̀ lórí
1: òkè
0: gbogbo ẹ tó bá rí sọ fún
1: ọ pé.